Philippe ori kere se kokari logo Oluwa yo pese ni kiku fu iwa ti idile re o Oluwa ose o oni ilo ti yi pari o Kini abaje leni bi o ba so pe won ni eni ta je lore ti o mo pe de o de bi oloja koni leru na lo ni awa ronu jile amo wi pe ori ofe nla re o opo joloro ti le ti famu sugbon dupe u pari pari jun layo ati alafia gbogbo abi yamo to wa le patapata pari wo go go go go go go go Odun ti bere ni ya o adura pari osure latenu woli re pastor fakeye mane baba labiyamo ni pari osu yi emi wa to ma re oni pin adura ti olorun fi si mi lokan fi pari osu yi gbogbo eniyan lo nilo re woni ka ba emi aini wi ka to wonu osu tutun baba ma ba gbogbo kan ni ko fi korira emi ise to ba ma gba gbogbo kan laye ma gba emi aini laye laye re o mama mo ti ron ti emi aini so aye awon eniyan da gbogbo kan ni emi aini o fi dasa nitori emi aini a ma ba yan mo je nitori emi aini a ba so mo logo de eru a ma je ki omo logo ma se kan ti omo po n le se laye emi aini a ma je ki eni to jere lati ile re ko ma puro emi aini a ba je ki eni to jere lati inu ile re ko ma jale emi aini a ma je ki iyawo kayin si oko emi aini a ma je ki oko ko idile re sile emi aini a ma bo aso apale kuro lara eni yi ẹni tó yẹ kó jẹ́ ìbùkún fún àwọn ènìyàn ẹ̀mí ẹ̀ ni yóò wá sọ fúnra ẹ̀dí bùkátà sí ọ̀rọ̀ àwọn ènìyàn ẹ̀mí ẹ̀ ni a máa jẹ́ kí baálé ẹlẹ́tọ́ jẹ́ ọmọlúàbí kó wọ́n dàbí ẹni tí ò lè ṣojúṣe lójú àwọn ọmọ rẹ̀ ẹ̀mí ẹ̀ ni a máa jẹ́ kí wọ́n ta sọ dàbí ìka bàbàrà níwájú ọmọ ológo ẹ̀mí ẹ̀ ni a máa jẹ́ kí ohun tí ò tẹ́ni lọ́rùn kó tẹ́ni lọ́rùn dandan ẹ̀mí ẹ̀ ni a máa jẹ́ kí oúnjẹ ọ̀tá dùn lẹ́nu ènìyàn ẹ̀mí ẹ̀ ni a máa jẹ́ kí ọmọ ológo gba kábú sínú iṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀mí ẹ̀ ni ló jẹ́ kí àkọ́bí ó sọ wípé ó dọwọ́ àbúrò òun ẹ̀mí ẹ̀ ni a máa bí ọ̀wọ́n ẹ̀mí ẹ̀ ni a tún máa bí ẹbí ẹ̀mí ẹ̀ ni a máa bí ìpọ́njú a máa bí ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ̀mí ẹ̀ ni a máa bí ìrònú ojoojúmọ́ ẹ̀mí ẹ̀ ni ló máa jẹ́ kí ọmọ wo ìgbésí ayé òbí rẹ̀ dáadẹ̀ sọ lọ́kàn rẹ̀ wípé mo fẹ́ràn àwọn òbí mi o ṣùgbọ́n mi ò fẹ́ gbé irú ilé ayé tí àwọn òbí mi gbé tí ń bá dàgbà ìdí tí mo fi ní ẹ máa bínú gbẹdúrà ní òní màmá lọ́tọ́ lọ́tọ́ wọ́n ní owó kọ́ ni gbogbo nǹkan ṣùgbọ́n mo lè sọ fún ọ pé 80% ohun tó nílò láyé ó ní ṣe pẹ̀lú owó bíbélì já sọ wípé owó ni ìdáhùn gbogbo má jẹ́ tọ̀ wípé tó bá ti ní jésù ò nílò owó o mo ti ríbi tí onígbàgbọ́ ti fayé lẹ̀ nítorí pé kò rí 5,000 tí ó fi lẹ̀ nílé ìwòsàn ìyẹn ò dẹ̀ rí kí ọlọ́run má jẹ́ ọlọ́run ìwọ ló máa lé ẹ̀mí ẹ̀rí jáde kó má bàa lè ran àwọn ọmọ rẹ wà á forúkọ jésù lé jáde ní dandan ó dẹ̀ gbọ́dọ̀ gbọ́ ìwọ náà mo bó ṣe ṣiṣẹ́ láti january wo ìparí oṣù yìí o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o sì tọrọ kó o tó jẹun lálẹ́ àná wọ́n ti máa fura wípé ẹ̀mí àjòjì kan ló wà nídìí rẹ̀ ẹni tó bá jẹ́ òpè nínú ẹ̀mí ló bá sọ wípé ìka ẹ̀mí kọ́ ló ń darí nǹkan tara ẹni tó ní etí kó gbé ohun tí ẹ̀mí sọ fún ìyá o nínú ìlànà ọlọ́run kò sóhun tó ń jẹ́ ìṣẹ́ bí kò ṣe ìbùkún kí ló dé tó lè lé ẹ̀mí ẹ̀ní yìí jáde nígbà tó ti gba jésù ọmọ wípé bí ẹ̀mí ẹ̀ní yìí ò bá jáde kódà tán bá gbé àpótí ẹ̀rí tó sọ ẹbẹ dọ́dọ́mùdọ́ lọ́wọ́ sí ilé ènìyàn pàpà kó máa lówó sí níjẹ lọ́ọ́ máa jẹ gbèsè tí ó dẹ̀ máa lọlẹ̀ sí i àìsàn àwọn kan wọ̀ tán bá fún wọn ní 5,000,000 ní òní síbẹ̀síbẹ̀ òfin ọjọ́ kejì ọjà ni kẹ́nìyàn máa fún wọn lówó dẹ̀bí kẹ́nìyàn máa dọ́bí sínú apẹ̀rẹ̀ ni nítorí kí ni òní torí ẹ̀mí ẹ̀ ní ṣìjòkó sínú ilé wọn pariwo ẹ̀mí ẹ̀ ní jáde nílé wa lórúkọ jésù yóò jáde o ẹ̀mí ẹ̀ ní òní fi lé yìí ṣe bùgbé ẹ̀mí ẹ̀ ní tó jẹ́ kó máa ṣe irú àwọn tó jùlọ yẹ jáde ẹ̀mí ẹ̀ ní tó sọrí ọmọ ológo dorí alábàárù yẹ jáde ẹ̀mí ẹ̀ ní tí mú kọ́ ọmọ ológo pọ̀ yìí lójú kọ́ yẹ jáde ẹ̀mí ẹ̀ ní tí ò jẹ́ ká bọ̀wọ̀ fún ọmọ yẹ jáde ẹ̀mí ẹ̀ ní tó farọ́jú jẹ rọ́jú mu nínú lẹ́yìn yẹ jáde ẹ̀mí ẹ̀ ní tó jẹ́ kí bàtà ó jẹ kúmbà ó yẹ jáde ibi tó yẹ kọ́ ọmọ ológo kókó wọkọ̀ dé tó ń fẹsẹ̀ rìn bẹ̀ yóò yá jáde ẹ̀mí ẹ̀ ní tó jẹ́ kó oúnjẹ tó korò lẹ́nu kó máa dùn lẹ́nu ọmọ ológo yá jáde ebi àti àní òní tú àṣírí ìdílé rẹ̀ àìní òní rayí níye o ẹni tí ọlọ́run gbà fún yóò yọ kúrò nínú òsì yóò yọ ọmọ rẹ kúrò nínú mẹ́jẹ̀mú àìní ẹ̀mí ẹ̀ ní òní bá kọ́lọ̀ ìdílé wa mu màmá ẹ̀mí ẹ̀yìn iná láfẹ́ lọ bá wíní kọ́lá lẹ́nìí kò sí bó bá ṣẹlẹ̀ nira fún ọ láti dé kọ́lá láàárọ̀ yìí ìwọ ṣé àwa bó ṣe máa débẹ̀ pẹ̀lú ènìyàn méje nítorí wọ́n ní lẹ́yìn àdúrà ẹ̀ní ẹ̀rí máa pọ̀ gan o gbogbo orúkọ ẹbí rẹ ló mẹ́kọ sí big note àti ẹ̀bì àdúrà wọn gbogbo ẹ̀ ní àwa evangelist gbé lọ orí òkè kí ẹ̀wọ́ fẹ́ lè parí ẹ̀ ṣé ọwọ́ rí bí ẹ̀mí ẹ̀ní ṣe kúrò nínú ayé ènìyàn ìwọ náà gbọ́dọ̀ tún èrò ọkàn rẹ ṣe àwọn ìwà bí ẹ̀mí ọlọ́ gbọ́dọ̀ yí padà àwọn ìwà bí pé kéèyàn

0: ọlọ́run ẹ̀rí agbára láàrin ọjọ́ méjì àkọ́kọ́ lóṣù keje. Nípasẹ̀ wòlé àgbáyé ni Samuel Adébáyò Òjó Bàbá Authority Bàbá Wòlé Orí Òkè Ògo Yearly Prophetic Gathering Operation 777 2026 Edition. Àkòrí ìtọ́dún yìí ó lọ ìlàwọ̀lá Olúwa wo ilẹ̀ wa sọ Democracy Bank Lákùrẹ́ láti máa pàdé látọjọ́ Wednesday 1st July the Tuesday 7 láago mẹ́sàn-án alẹ́ 9 p.m. Jésù Olúwa yóò ti pàṣẹ pé pátá lọ sí ìpìlẹ̀ ìlú yìí ṣe àwòtán orísun ogun tó ń bá wa fínra. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ni Jésù máa lò. Wòlíì tá a fi ọ̀rọ̀ ràn sí ìròyìn fún ìtúsílẹ̀ àti ìgbẹ́nidé. Prophet Samuel Adébáyò Òjó Bàbá Authority yóò máa súre látọjọ́ Wednesday 4 the Tuesday 7th July látàgọ́ mẹ́sàn-án àṣálẹ́ Democracy Park Lákùrẹ́ la ó ti pàdé. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí wà sọ testimony.
1: Orúkọ mi tèmi láyọ̀ láti Abuja mbí. Mo wá síbi orí òkè yìí ní last year. So wọ́n ní ká ra èso ọjọ́ Friday ni mo wá ṣe ṣòro. Wọ́n náà táwọn ojú Ọlọ́run ká padà wá ní Sunday mọ́júmọ́ Monday. Mo tẹ̀ ní mi ò ní wá ń pé mo lọ bíṣẹ́. So mo ṣáà try. Mo wá app kiri gbogbo ibi bíbá mi ò rí. Mo láti padà lọ kújé lọ́wọ́ app yẹn. Mo ṣáà rí app yẹn ra méjì ńláńlá méjì mo wá níjọ yẹn. Mo kàn wọ́n ní ká máa jó ń bíbá yìí. Mo pray pẹ̀lú aṣọ ọmọ mo yé lọ ní April. I think it was in the January ni program yẹn. So April I took in and God saw me through. Mo bímọ ní January 5.
2: Hallelujah. Ọdún mélòó dẹ̀ ti ń wọ́ ọmọ?
1: Mo 7 years.
2: 7 years.
1: 7 years. I got married 2018.
3: Gbogbo ẹni ṣàmìlẹ̀ mẹ́ta.
4: Arábìnrin àṣẹ 3 AM.
3: Ẹ̀rí ló máa mú jáde ń bí.
4: Amen.
3: You are leading with testimony.
4: So tell us
3: your. I will stand to you.
4: I'm a gbi odide.
3: Amen.
4: For odide.
3: Rest your feet.
4: Gbi ese.
3: Leave your legs.
4: And do a kokoro.
3: Prayer number one.
4: Ninu yara ihagaga.
3: From that room of kindness.
4: Ibi egbe mi wo.
3: Where they put me.
4: Egbe mi jade.
3: Bring me out.
4: Agbara Olorun.
3: Power of God.
4: Ninu yara inu.
3: From that inner room.
4: Yara ilakaka.
3: From that room of heart level.
4: Si aye fi
3: mi
4: si.
3: And if one bless me.
4: Egbe mi jade.
3: Bring me out.
4: Oyo.

0: Hey, I said tano me jade. Kokoro moto oluwa mi. Kokoro moto en e kan fe nbe yen. O ya gba ko famara. O ya gba.
1: Amen.
0: Oh my God. O ya gba.
1: Amen.
0: O ya gba.
1: Amen.
0: O ya gba.
1: Amen.
0: O ya gba.
1: Amen.
0: O ya gba.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Avi ko se bi oba. Karabe na ya kurafina. Loruko oluwa anu gbe odide.
1: Amen.
0: Gba mi sa. Ola ni on the one. Ola ni on the one. Gbogbo to ba fe na oje o na mo so fun pe 7000 ni amason he ko pe daddy 7000 po ma je ko po loju e a fe fi claim e to ku ni odun yi o gbodo ni aseyori sa o gbodo ni aseyori eyan mo fi owo ra owo ni a mo fi owo ra ola a mo fi owo ra po bo ba bo si ipo kan owo lo ma na bo ba lasiyori owo ni any akoko owo ni any keji owo na ni wa so 7000 ye to ba lagbara lati pari e lola bere make sure pe owo na bere ola yen nto ba na ojo na 1000 to la ma mi si e o le se lojojumo ti o fi pe to ba lagbara e san la ro la 7000 ma mi si e toju e si bi kan pe baba se bi oba so pe kin se 7000 ni inu osu keje iso osu majemu ni eni kan ri mi gbo sa bo luwa tin beti emi e wa ne waju oluwa ti emi duro ayere ma dide
1: amen
0: ayere ma dide
1: amen
0: ayere ma dide
1: amen
0: ayere ma dide
1: amen
0: ayere ma dide
1: amen
0: ayere ma dide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so fe luwa to wa legbe pe ma mi se ore majemu to su yo
1: Mammy, sir.
0: I work on someone with testimony. You see, a baraman seller. Book better, would you like former? Book badua. Mind you, what you say? Tim Bear, Lori Sarah, say, Tim Benny, you rock. Lord, call just over down. Oh,
1: man.
0: Over down. Oh,
1: man.
0: Over down. Oh,
1: man.
0: Oh, Benny, hello, you. One day, I, on my own. Ah, ilé ọmọ ló wà o ẹ mọ pé àwọn oríṣiríṣi tó bá ti lọ ya fọ́tò nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn rìsọ́ọ̀tì ẹ ni pé kò sì kí ni o kí wọ́n make sure pé wọ́n á ṣe ọpẹ́rẹ́sàn wọ́n á gbà mí nímọ̀ràn pé ṣe ọpẹ́rẹ́sàn o bìkọ́ wọ́n mọ nǹkan tó máa ń rìsọ́ọ̀tì sí àwọn dókítà ló máa yé dáadáa tẹ́ ẹ bá gbọ́ bí ìrànṣẹ́bìnrin ṣe ṣàlàyé ó ní agbára sá.
2: Mo ti pẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Orúkọ mi ni Abọ́sẹ̀dé Sọlá. Mo jẹ́ ọmọjọ́ nínú headquarter. Mo fẹ́ jẹ́rìí sàgbàrọ̀ Ọlọ́run. Mo wà ní ipò ìlóyún. Oyún yẹn wà bí oṣù bíi mẹ́rin àbí márùn-ún ní ẹ̀ṣẹ̀ mọ́ pé mo lóyún torí mo ń ṣe nǹkan oṣù. Mo wá lọ sọ́spítì mo lọ ya scan. Àwọn alọ́mọ ló wà ń bẹ̀ bọ̀ ìbejì ni. Àwọn aláwọn méjèèjì pé ẹ̀yin ilé ọmọ ni àwọn méjèèjì wà. Àtìgbà yẹn la ti ń gbìyànjú àdẹ̀ṣe treatment pé àwọn máa fún ní dis máa lọ ṣe CS tí máa lọ ṣe operation. So wọ́n ti wá fún mi ìgbà yẹn mò ń lo omi mò ń lò lóró mò ń lo gbogbo ẹ̀ mọ́ra wọn. So ọkọ mi kó tó dìgbà tí wọ́n dá ó ti kò gbé fóònù mọ́. So àwọn àbúrò mi náà bú mi pé kí ló dé tí mo tún fi lóyún by this time gbogbo wọn ṣàbínú sí mi wọn gbé fóònù. Ó wá dìdàjì Tuesday tó lọ mo fẹ́ gbọ́ rí òwúrọ̀ mo tú ẹrù. Tí mo kó dọ́dọ̀ àbúrò mi torí mo ti kó lé ìgbà tí ó sì jíjẹ mú mo ti lọ sọ́dọ̀ àbúrò mi ní ọmí. Ọmọ yẹn ló wá bá mi di ẹrù wá láti ilé mi mo wá rí òróró white dáàdì fún wa ní March tí wọ́n fi parí ààwẹ̀. Mo kàn mú ìdájí yẹn ni ọmọ mú mi torí oṣù tó ń bọ̀ July òun náà fún mi. Ìkan fún mi lọ́ǹdì tó pé máa bímọ. Ìkan fún mi lọ́ǹdì 5. Ìkan fún mi lọ́ǹdì 10. Bó ṣe tó tẹ̀lé ara wọn nìyẹn. Òróró yẹn mo kàn dààmú. Mo dẹ̀ dúró kí n máa gbọ́ rí òwúrọ̀ lọ láàárọ̀. Òun mo rí pé nǹkan sì la ibi tàn mí kọjá kí n yẹ̀wò orí ọmọ. Mo fà kọ́kọ́ jáde fúnra mi. Mo jókòó fẹ́lẹ̀ kejì. Ìkejì yẹn ó ti jẹra tó ti bàjẹ́. So kò ṣeé pè lọ́mọ tẹ̀. Ìkejì jẹ́ ẹ̀mí bẹ̀ ó ń ké làwọn ará nílé fi gbọ́ná fi wá ṣáájú mi pé ọmọ ọmọ ojú mi gan lójú torí kò mú mi rárá. Operation ẹlẹ́mi náà dúró dèpè tọ́lọ́ máa jẹ́ ká rí owó àwọn èèyàn mi ò dẹ̀ kò sí èèyàn kankan tó dúró sí mi mọ́. Lẹ́yìn tí mo bímọ tán mò ń pín kí n pè wọ́n kí n yọ fún wọn pé kò máa rí bí MC sọ pé mi sọ pé ṣùgbọ́n pé nílé mo bí sẹ́ni ọkọ̀ ògbé fóònù mi títí tó fi pé ọjọ́ mẹ́jọ. Nígbà tó wá díjọ́ kẹjọ ọmọ ni àbúrò mi ẹ̀dẹ̀ ẹ̀rú.
3: www.jordan105fm.
2: Pàtàkì àtìdájí mi ti débẹ̀ ní ìbáyìí mo ṣáà jókòó ìgbà tí màá máa rí àwọn pásítọ̀ àti àwọn moni ton wa nbe won ja won ti mo moni headquarter mo wa salaye fun won ipin kan to lo nse fun mi nile yi ni ko lero pe mo le wa to yin reti ti pin emi gan joko je pe ijo to ba se fe je olohun si ba mi se ni rorun eyo kan kun na omo yen ikeji ti baje o ti baje nigba ti nkan ti je ran nkan ku mu mi alafia ni eyo kan to kun na wa jeri mi ni
0: Hey, I said tenu me jade, gbogbo fa to da eduro o ya jade.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ororo white yen, Olorun lo mu. Ewu ti agbara, Lola ma mi se. O ma ni agbara sa. Loruko Jesus ti Nazareth, ogo ra jade.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Papa ye mi adide.
1: Aye mi adide.
0: Papa ye mi adide.
1: Aye mi adide.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ba mi sa. Get ready. Ola on the one ase fe jade mo agba mi pe ni asale afe gbadua oyin ati omi make sure pe o wa ni owo e now o ma wa ka psalm 126 psalm 126 e ka si mi omi ati oyin ye loruko Jesus o ma ra anugba
1: amen
0: so pe ma ra anugba
1: anugba
0: so pe ma ra anugba
1: anugba
0: in the name of Jesus
1: amen
0: pe eyan lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin loruko Jesus e lo ra anugba
1: amen
0: ojo ebi ati ti igbeyawo re mo bless e loruko Jesus agba olorun ati ibuko re iran lowo ati ogo re ko wonu aye re
1: amen
0: ko wonu igbeyawo
1: re amen
0: in the name of Jesus
1: amen
0: e o de se bi oba
1: amen
0: then we are celebrant to one b number 1 Adeneja Folasade happy birthday to you ekeji ko gboye wa mimo mercy onime Alaji Tunde Bakari, happy birthday to you. Lady Evangelist Bonale Adebowale, happy birthday to you. Number 6, Bamodu Abigail, Harry Glow, happy birthday to you. Loruko Jesu, wara anugba.
1: Amen.
0: Wara anugba.
1: Amen.

0: FM Instagram.
1: Kí wọ́n má bú aya rẹ̀ nítorí òun fúnra òun gan ti kiriko tó ń dàgbà bọ̀. Ó ní kò yẹ kí ẹ á pàdánù kókó inú ọ̀rọ̀ ilé tí aya rẹ̀.
0: Jordan 105 FM lẹ.
1: Sọ èyí ni pé ohunkóhun tí ọwọ́ yín bí ẹ ṣe. Ó ní ó tẹ̀síwájú ìyá òun ta ọsàn nínú rẹ̀ náà sì ni wọ́n ti fi rán òun lọ sí ilé ẹ̀kọ́. Ó ní olówó kékèké òun ni wọ́n di òpó orílẹ̀-èdè Nàìjíríà mú. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé Dangote tó jẹ́ olówó lónìí kò ṣàdédé di olówó. Ó ní àmọ́ òun náà ó ṣòwò bẹ́ẹ̀ ló ta ọjà kó tó di ẹni ńlá. Ó wà nínú ìwé ìròyìn Daily Post The láàárọ̀ tó dé. Mínísítà fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ nígbà kan rí lórílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ agbẹnusọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Sunday Dare ló ń sọ̀rọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ yìí.

wọ́n ní bí ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tí yóò wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 yìí ṣe ń súnmọ́lé àjọ elétò ìdìbò ilé wa inec ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti kéde pé àwọn agbègbè kan wà o tó léwu láti dé fún ètò ìdìbò ní dídì gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú wọ́n ní àyè ìdìbò tó lé ní 94 ó lé 5 ìyẹn 385 àti igba 200 ní àwọn ibì kan tó jẹ́ pé ó ní ìṣòro láti dé fún ìdìbò bí àjọ inec bí wọ́n ṣe sọ kọmíṣánná fún ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun olùwàtòyìn babalọlá ló fi ọ̀rọ̀ náà léde níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ó fi tó wọn létí ní pé àwọn agbègbè kan wà o tó jẹ́ pé ó léwu láti lọ dìbò níbẹ̀ ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀ lórí àwọn agbègbè tó léwu babalọlá sọ pé inec ti gbáradì tó bẹ̀ tí àwọn ti sọ gbogbo àwọn àyè náà fún àwọn olórí agbófinró káàkiri ìjọba ìbílẹ̀ 30 eléyìí tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun oníbákan náà ni àwọn ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀nà eléyìí tí àwọn òṣìṣẹ́ àwọn lè gbà kojú ewu láwọn agbègbè ọ̀hún ó ní àwọn àyè tó tó 385 tó fẹ̀ tó ni wọ́n nílò àbójútó ní ìpínlẹ̀ ọ̀ṣun èyí tí ó sì jẹ́ wípé àwọn nílò àwọn agbófinró bẹ́ẹ̀ náà sì ni àwọn ti fi tó wọn létí ìyún náà wà nínú ìwé ìròyìn wọ́n kọ́ tó pọ̀ o ṣùgbọ́n wọ́n ní àwọn agbègbè kan wà ní ìpínlẹ̀ ọ̀ṣun tó léwu fún àwọn àjọ inec láti dìbò níbẹ̀.

iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dóòlà ọmọdé méjì lọ́wọ́ àwọn ajínigbé ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá East. Bákan náà ni àwọn agbófinró tún fọwọ́ òfin mú afurasí ajínigbé mẹ́rin pẹ̀lú onírúurú ìbọn àti nǹkan ìjà olóró míì lọ́wọ́ wọn. Lásìkò tí wọ́n ń kojú àwọn afurasí adigunjalè kan eléyìí tí wọ́n ni wọ́n ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n fọwọ́ òfin máwọn ọ̀daràn náà. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyánládé Ọláyinka ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta wípé àṣeyọrí náà ó ń tọ́ka sí ìpinnu iléeṣẹ́ ọlọ́pàá láti dẹ́kun ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣàlàyé wípé ọ̀sẹ̀ tó kọjá làwọn jàǹdùkú agbébọn ya wọ ìlú Ẹbí Pẹjọ́ lágbègbè Làǹlátẹ̀ níbi tí wọ́n ti ń jí àwọn ọmọdé gbé tí wọ́n jí wọn gbé lọ. Ní kété tí àwọn aráàlú ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé àwọn jàǹdùkú ajínigbé kan wọ́n ti gbé ọmọdé méjì lọ ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn CP Abimbola Olúgbenga ló bá pàṣẹ pé kí DPO Làǹlátẹ̀ kó da àwọn agbófinró pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn àwọn fijilanté àtàwọn ọdẹ sínú igbó kí wọ́n sì dóòlà àwọn ọmọ tí àwọn ajínigbé náà jí gbé lọ. Àwọn agbófinró pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn fijilanté àtàwọn ọlọ́dẹ padà ṣàwárí ibùba àwọn ajínigbé náà nínú igbó. Báwọn jàǹdùkú náà ṣe rí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ táwọn ẹ̀ṣọ́ elétò ààbò náà sì dá àwọn jàǹdùkú ọ̀hún tí wọ́n ń dá wọn lóhùn padà èyí tó mú kí ọ̀pọ̀ nínú wọn sálọ. DSP Ọláyinka òun náà ló ń bá àwọn akọ̀ròyìn ló ń bá wọn sọ̀rọ̀ tó sì ṣàlàyé bẹ́ẹ̀ ikọ̀ elétò ààbò fọwọ́ òfin mú ọ̀kan lára àwọn jàǹdùkú náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Umaru Usman eléyìí tó fara gbọta. Àwọn agbófinró tún gba fóònù mẹ́ta lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. Ọwọ́ tún tẹ afurasí ọ̀daràn míì Abdullahi Ahmed lọ́jọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí àlàyé àti iṣẹ́ eléyìí tí wọ́n ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí wọ́n ní wọ́n ṣe fún oṣù kẹfà yìí ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí Daily Trust náà ló taari ìyún náà síta fún wa láàárọ̀ yìí.

mọ̀rí ìròyìn nínú ìwé ìròyìn punch látàrí ìròyìn náà jáde lánàá lórí àwọn ikọ̀ ọlọ́pàá eléyìí tí wọ́n pè ní kò gbèrégbè eléyìí tí wọ́n fún ní orúkọ operation kò sáyè ti àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó àti ti ìpínlẹ̀ ogun tí wọ́n jọ fi lọ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wà ní èyí gangan ni ó ṣe pàtàkì fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti mọ kókó ìdí tí wọ́n fi gbé operation kò sáyè kalẹ̀ o iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ náà láti kojú àwọn ajínigbé àwọn agbébọn àtàwọn ọ̀daràn eléyìí tó ń ṣọṣẹ́ nínú igbó tó wà ní ìpínlẹ̀ méjèèjì ìfilọ́lẹ̀ ikọ̀ operation kò sáyè èyí tí ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà túnjí dìísù tó pilẹ̀ rẹ̀ wáyé ní ilé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá eléyìí tó wà ní ìperu ní ìpínlẹ̀ ogun kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ogun cp lánre ogunlọ́wọ̀ ọ̀jájoni àti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ èkó cp fatai tijani ni wọ́n báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ikọ̀ náà cp ọ̀jájoni ṣàlàyé níbi ètò náà wípé iṣẹ́ tí ikọ̀ ọlọ́pàá náà ti ṣe ṣáájú ìfilọ́lẹ̀ rẹ̀ ti ń ṣe ó ti ń so èso rere ọ̀gá ọlọ́pàá ogun sọ pé àwọn ọlọ́pàá ikọ̀ operation kò sáyè wọ́n ti bẹ sínú igbó lópòpónà ìlú èkó sí sàgámù lọ sí ìjẹ́bọ́ọ̀dẹ tó fi dé ajébándélé eléyìí tí í ṣe ibodè láàrin ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ogun ọ̀gbẹ́ni ọ̀jájúni fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ikọ̀ operation kò sáyè wọ́n ṣe kó pa afurasí ajínigbé mẹ́rin nígbà tí wọ́n fọwọ́ òfin mú mẹ́rin míì ọ̀gá ọlọ́pàá náà tún sọ pé ọwọ́ ikọ̀ náà tún dóòlà èèyàn márùn-ún lọ́wọ́ ajínigbé nínú igbó ògèrè lópòpónà sàgámù sí ìjẹ́bọ́ọ̀dẹ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún láàárọ̀ yìí ẹ̀nàwọ́gàn ìwé ìròyìn daily post punch daily trust kò fẹ́ sí ìròyìn tí ó ṣàlàyé lórí àwọn operation kò sáyè rárá o fún ajínigbé kò sáyè fún àwọn awùwà ìbàjẹ́ láwùjọ ẹ̀bà nínú àwọn ìwé ìròyìn ọ̀hún láàárọ̀ yìí

0: àwọn olówó kékèké ni wọ́n gbé òpó ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà. Ẹ máa ta kàrà, ẹ máa ta dùndú, ẹ máa dínṣu, ẹ máa ta pọfú. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ jìnnà o.
0: Bàbá o.
1: Akójúmọ́, akójú wẹ́líwẹ́lí.
0: Ẹ wo òjò pa mí dé ni o, mò ń gbọ́n báyìí ni o, ìrètí mo.
1: Kò ní bàjẹ́ fún ẹni, kò ní bàjẹ́ fẹ́ni kankan wa.
0: Àmì bàbá.
1: Gbogbo àwọn Jordan family. Gbogbo a máa bá gbà mu.
0: Ami, ami.
1: A máa gbé oríṣi.
0: Ami àṣẹ ìdùnnà.
1: Ọlọ́run máa pẹ̀lú wa. Omi òjò kí wọ́n lórí ilẹ̀ lóṣù kẹfà ọdún. Owó ò ní wọ́n lọ́wọ́ wa.
0: Ami o, ami o, ami
1: o. Owó ò ní wọ́n nílé wa.
0: Ami o, ẹ ṣeun.
1: Òjò òbùkún lòdì ìrajẹ́.
0: Ami.
1: Ẹ ń sinra o.
0: Bàbá.
1: Mo máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà. Bóyá ọ̀rọ̀ mi ò ní tùmọ̀ lójú àwọn yẹn ni. Ẹlòmíràn gbogbo àwọn tọwọ ń tẹ yìí àwọn kidnapper àwọn bandits àwọn boko haram tó bá jẹ pé ọlọrun fún mi lórí ọfẹ kí n wà lókè kí n wà lókè lápò ọlọrun mo sì wà lókè láìpẹ yìí
0: àgbà elédùnmáyé
1: gbogbo ara kí mo bá ní àṣẹ àti wà pẹ̀lú àwọn tó wà lókè kódà kan gbogbo àwọn tá a mú ìkọ ẹ ká máa rán wọn lẹ́wọ̀n kò dẹ̀ ẹ ká máa pa wọ́n ẹ ká máa sọ ọ́ di gbunduku ni ká gbé ọlọ́pàá ká gbé ọ lẹ́sẹ̀ níwájú ìta bàbá wọn ká máa gbé ọ lápàá ká máa gbé ọ lẹ́sẹ̀ ká tó ṣe fóṣù méjì kò ní gbogbo wa sá lọ gbogbo wa já kò fiṣẹ́ yẹn ẹ máa gbé ọ lápàá ẹ máa gbé ọ lẹ́sẹ̀ bí òyìnbó gan ṣe sọ nìyẹn kẹ́ ẹ máa sọ wọ́n dàbọ̀ kọ́ máa jẹ́ra kú kọ́ máa jẹ́ra kú lẹ́lẹ́ẹ̀kejì ẹ ń sinra o ẹni bá ní èèyàn ṣàpé journalist iṣẹ́ tí journalist gbogbo ẹ̀yin ní media people akọ̀ròyìn ní akaròyìn ní iṣẹ́ tí ẹ̀ ṣe nínú ìlú òkèrè tálàfíà bá máa wà nílùú ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ tí wàhálà bá ti máa ṣẹlẹ̀ nínú ìlú náà ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ká kí àwọn yẹn wa nílò tó jẹ́ journalist pàápàá jùlọ àwa yorùbá ìran yorùbá ló pọ̀ jù nú journalist àwa apọ̀jù gbogbo àwọn ẹ̀yà yòókù lọ ibùgbà alẹ́ ní 60% gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ká sọ fún ọkọ mọ ohun tí wọn máa sọ nírú àsìkò yìí kì í ṣe pé

0: gbogbo ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ nípa àwa yorùbá ni gbogbo wọn tún máa tún síta ká máa ṣe ọ̀rọ̀ sọ torí gbogbo bí gbogbo ọ̀rọ̀ mi ti yí àwọn ọlọgbọ́n gbogbo mi tí mò ń bọ̀rọ̀ lọ gbogbo ọ̀rọ̀ tó yẹ ká máa fi ṣe nípa mọ́pamọ́ láàrin ara wa àwọn ará náà láti túra wá ta ká máa ṣe làákàyè ká kí àwọn èèyàn wa náà kan kọ́ máa ṣe ọ̀rọ̀ sọ tó jẹ́ journalist àti sọ̀rọ̀sọ̀rọ̀ ni àti akọ̀ròyìn ni ọ̀pọ̀lọpọ̀ ibi tó yẹ ká fi máa mórí bọ́ lọ́wọ́ ara bí wọ́n tún tu wa síta.
1: Ẹ ṣeun bàbá.
0: Àǹbá yín bọ̀ wá.
1: Ẹ ṣeun gọ̀ọ́sà. Hello.
2: Hello.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ sà o.
1: Yes sir.
2: Àpò òjò yìí òjò tura ni ó jẹ́ fún gbogbo wa o.
1: Àmì o.
2: Èlò Nàìjíríà wà yìí Ọlọ́run á bá wa tún ṣe o.
1: Àmì Èdùmarè.
2: Ẹ ṣeun bàbá ara o. Ẹ ti fẹ́ gbé bàbá rẹ̀ ránṣẹ́. Àtàn lálá àti omi ata ni.
1: Ẹ káàbọ̀ sà.
2: Ẹ wá sà. Ìdẹ́mi fẹ́ dá sí ní ètò yìí ni ti Sunday Igbòho. Sọ́rí ẹ̀ ìtara ajé ló ń ṣe ẹni yìí. Tiwa dẹ̀ ló dẹ̀ ń ṣe. Mi ì fẹ́ dá sí lánàá tẹ́wọ̀n èèyàn fẹ́ pé ẹ kó ṣe jẹ́jẹ́. Òun dẹ̀ ni bàbá kan dẹ̀ sọ lánàá pé tó bá jẹ́ ọmọ wọn wà náà tí wọ́n á ní kó tẹ̀ jẹ́jẹ́. Bàtàn ẹni tó fẹ́ ràn wọ́n lọ́wọ́. Ìbò ńlọ tí wàá náà ti rán wọn kan mú báyìí ní ìsọ̀rọ̀ bíi mẹ́rin àtọ́tọ́ dẹ̀ tún gba ọmọ méjì wọlé. Ìbẹ̀pẹ̀ ìtọ́jú ṣẹlẹ̀ ńlẹ̀ yíbò tán ká láàárọ̀ àná nínú ìròyìn. Ọmọ ọlọ́mọ òjò rọ̀ wọ́n ń lọlé ẹ̀wà onímọ̀rú ẹ̀wà ní kan wọlé kẹsùn wọn síwájú ẹ̀wà rán ìní tó tóbi jù èyí tó dàgbà jù ni wọn ẹni kó re pún lepo ẹ̀kọ́ ọmọ wẹ́wẹ́ méjì tó kù lọ. Ni kú sọ́wọ́ lọ́wọ́ o.
1: Àmì Èdùmarè ẹ ṣe gan sa.
2: Ọmọ ọwọ́ òde ni kú sọ́wọ́ lọ́wọ́ o.
1: Àmì.
2: Ọlọ́run àti bàbá tòlú ìlágbára ọlọ́run.
1: Àmì Èdùmarè God bless you sir.
2: Mo dẹ̀ tí kí wọn lẹ́yìn fún gbogbo wọn ti àwọn tí wọ́n yàn fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan yan àwọn ọlọ́pàá tọ́yàn fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run á kún wọn lọ́wọ́ o.
1: Àmì o.
2: Wọn ò ní ṣiṣẹ́ sí o.
1: Ẹ ṣeun gan sa.
2: Ìjẹ́
1: bàbá wa láti omi ata ẹlú ẹ káàárọ ẹ yí rédíò yẹn lọlẹ ká lè gbọ yín.
3: Ẹlú ẹ káàárọ sọ.
1: Ẹ káàárọ sọ.
3: Ọ̀gbẹ́ni Adé láti máa ló ń sọ̀rọ̀.
1: Láti mẹ́ran Mr. Adé ẹ káàárọ.
3: Bẹ́ẹ̀ni ẹ káàárọ sọ ẹ kú iṣẹ́
1: náà.
3: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sunday Igbòho pé tí máa ti bọ̀ sí ìkárá ìwọlé ọ̀pọ̀lọpọ̀ ń káwọn ìwà máa ń sọ máa ń fi bẹ̀ ká.
1: Ẹyin ẹsọ opinion ti yín ni o ẹ máa fi.
3: Opinion ẹni sùúrù opinion tèmi ni pé ṣẹ́ẹ́rì kò yẹ ká máa gbéra wa ṣùgbọ́n èèyàn dìde láti lè ṣèrànlọ́wọ́ tí ó bá jẹ́ pọ́ mọ́lúkálukú wa ló wà nínú gẹ́gẹ́ bíi bàbá ìsọ̀lẹ̀ kan ṣé ẹ máa sọ pé kó ẹ kó ṣe jẹ́jẹ́ o kó ṣe gbá o kó ṣe àwọn okòó bá tọ́jú bẹ́ẹ̀ ni sọ pé ẹ̀jẹ̀jẹ́ kó tètè ràn wá lọ́wọ́ kó tètè ṣe gbogbo ọmọ mi wà bẹ́ẹ̀ kí ni ọ̀kan láti ọdún mẹ́wàá tó ti wà ń tọ́ sí ohun tó ti bẹ̀ẹ̀ sí lùlù wa àwọn ìjọba yìí ọ̀ lè ṣe wa ní láǹfààní gidi ìṣubú ìparí keke mo wà fún ìpàjọba yìí náà ló máa fún àwọn ọlọ́pàá ní agbára àṣẹ pẹ̀lú àwọn ọba pẹ̀lú gbogbo àwọn tọ̀kùnlú ìlú láti sọ pé kìlọ̀ ṣe báyìí bọ̀tọ́ bá ti lè fún wọn pípa abẹ́ wọn náà ti ń jẹ náà ti mú wọn ti mú wọn sábẹ́ òfin di èyí sunday wọn lè gbà kí sunday ògbó kó ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe tó fún ọ̀pọ̀ ó máa ká sí wọn ó máa padà sí wọn lórí. gbogbo pátá àbẹ̀wò àmọ́ olóṣèlú burúkú yìí náà wà.
1: ẹ ṣe bàbá
3: ọlọrun kó gbà wọn kó lọọ wọn ni sunday ògbó ó ń gbìyànjú fún ìṣeré ọmọ ènìyàn ni.
1: God bless you sir. Ẹ sá ẹ ṣe gan sá. Wọ́n ló lè ní ẹlòmíràn bọ̀ tó lọ́jọ́ ńlá ìtàn ni o. 09063352 ojúmọ́ rí o.
4: Hello.
1: Ẹ káàárọ̀ sá. Ẹ yí rédíò yín yẹn lọlẹ̀ o. Sẹ́ẹ̀tì àmì sá ẹ yí rédíò yẹn lọlẹ̀ sá.
4: Ẹ da ìdò ló ń sọ̀rọ̀ láti Ìkadò.
1: Ẹ yí rédíò yín yẹn lọlẹ̀ sá ẹ dà.
4: Ok sá. Ṣé ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ yìí? Tí ó lè ò bá sí nílé ò lè takì wájà. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹni tó bá ti jẹ dòdò kò lè sọ òdodo. Ṣèbí inú àwọn èèyàn wa náà ló ń bá àwọn Fulani yẹn bí kinní pọ̀ à ń gbọ́ gbogbo bí wọ́n ṣe ń ṣe.
3: o le wa nle ni be ti mo gbadua pe olorun olodumare to da yi ati orun a gba wa
1: ami o
3: olorun a gba wa o
1: ami o
3: tori won ti wole si wa lara eh awon baba wa lo ti je isu ajara ti eyin wa nkan omo olorun a ko wa yo nu e
1: ami sir
3: olorun a ko wa yo ko eto
1: e seun sir e da
3: olorun a ba yin to abo adaju lori yin
1: ami ati e
3: o ni si so
1: ami ami God bless you sir. Hello, Ekaro.
5: Hello.
1: Ekaro, sir.
5: I like you. What's about what you?
1: Lati.
5: So dear, don't show what I did.
1: Ekaro, sir.
5: John, can you say that in a or in a weepy? Sorry. I want Jehovah. See, one back. You see, I dad Jehovah. You dad Jehovah. I want. Oniṣe bi tun won pa yan pe kon lo pa won ka governor wa kon ma sign to ba I ma sign fun won lo nje ki awon eni bi kon po because I ipa won o lo je ki awon eni bi po nilu ati gbogbo orisirisi to nsele patapata opolopo awon adajo wa ni mi awon mi nu won olododo ni won nigba ke ba mu eni to pa yan won dey dajo ku fun pe kon lo pa ifade ri je pe o pa yan lo to na dajo ku fun awon governor gogon to don ma dajo fun adajo wa dajo fun yan pe kon lo pa governor lu yen state yen gbodo o gbodo sign but our governor he fair sign I fair sign won opolopo en ko ti dajo ku fun opolopo si wa disin dajo odun mewodun ti won pa won to dey dajo ku fun won governor ti o ba ti sign come on, ti won fe dibo president ti won je ki won wole ti yoruba wole abiola o fe dibo o wole won bi fun won je o wole yoruba wa na lo wa nbe ege ko sodun mejo ti e na gbogbo orisirisi nothing ti president ni ka won eyan won ki won dide kon ma soro buruku si won bi awon yoruba tin se awon yoruba je ka mo nta nse ege ti president ti wa na awe me bola ti mun tinubu ege ko lo do mejo ti e emi ti n ba yin soro yi emi ki n soseri o ṣugbọn mo n dibo e je ki bọlọmọ tinubu yi ọmọ yoruba ni e je ki yoruba naa ṣọdun mẹjọ ti ẹ yíkáyí fẹnu bàjẹ ẹ wo nkan ti ìyá wa rẹ emi tinubu tó sọ láìpẹ lórí pé ó gbà wá nímọràn wípé òwò kéékèèké tẹjà lè ṣe tó lè máa mú ó wà nílẹ pé ẹni bá ṣe kinní tó ń tẹpa tó ń ta kinní ó lè kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pure water tó ń ta omi ọpọlọpọ wọn ló ti ṣoríire èmi tí wọn bá yín sọrọ yìí
1: tí ó
5: dábìínú ìjọba mi ìjẹ kó ìjọba jẹ
1: wọn
5: bá jẹ pẹpẹpẹ tí mò ń ṣe mò ń jẹun ìyàwó mi ń jẹun àwọn ọmọ mi ń jẹun.
1: Ẹ ṣe àìṣe torí àsìkò wa bàbá èrò pọ̀ lójú là ń lọ ẹ káàárọ̀.
3: Ẹ lọ ẹ káàárọ̀.
1: Ẹ yí rédíò yín lọlẹ̀ mọ́ mi o.
3: Mo ti pa.
1: Ẹ ṣe mọ.
3: Ẹ kú ètò.
1: Ọlọ́run ló ń tó mọ.
3: Ẹ lẹ́ o MC Rọ̀wọ̀.
1: Ìyá mi dáadáa.
3: Orúkọ mi ni Dikinet Adekunle láti fẹ̀sọ wá pọ̀.
1: Welcome.
3: Ohun tó fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ ni ọ̀rọ̀ tí màmá Tinubu sọ yẹn. Wọn ò tiẹ̀ lọ́jọ́ iwájú fún àwọn àgbàlagbà. Ní ẹgbẹ́ kíkìṣẹ́ lóbìnrin tó ń ta àkàrà mọ́, ọ̀kẹ́ ń rà àkàrà lọ́wọ́ obìnrin. Àwọn boys wọ̀nyẹn ló ń ta àkàrà. Wọ́n ti bìlíìfù pé àjẹ́ làwọn obìnrin wọn ń rà àkàrà lọ́wọ́ wọn. Ọ̀rẹ́ mi kan wà ní abroad ní sọ ní tó bá ti wọ 50 years ó ti ní iye tíjọba máa san sínú àpò ẹ. Kò wọ́n rí yẹn sọ pé kàbá ìlà wọn máa ṣe fún àwọn àgbàlagbà kọ́ máa san owó oṣù fún àgbàlagbà wọn ní kọ́ máa lọ máa ta àkàrà. Ọ̀rọ̀ ṣòro sọ ni. Dákàrà ló àkàrà ló kàn àbí ní bọ́tọ̀p tán ti sun àgbàdo wọn ò ń kó àwọn káyọ̀ síbẹ̀ kó pé kó máa lé àwọn tó ń sun àgbàdo yẹn. Tó wà àgbàdo ló lọ fún wọn nílẹ̀ Hausa ni àbówó kúlíkulí ló lọ fún wọn lọ́hùn. Wọ́n ṣe ètò bí àgbàlagbà ṣe máa rówó oṣù gbà tó bá ti wọ 60 years kó máa sanwó oṣù dápò wa owó tó ń kó jẹ táwọn ń kó jẹ tó ń kó lọ sí àbúrọ̀dì yẹn wọ́n pe dápò wa. Ìyẹn bẹ́ẹ̀ tẹ́rí ti àwọn bàbá Ìgbòho ó tíráì mo wo ní sóṣà mẹdíà kọ́nà ọ̀túnbọ̀ tí lẹ́yìn
6: inu won lo nja re ona kakanfo olorun ara lowo ko jo ko ba sise bo se ma re awon omo ton ko ni ogbomo to yen ko ba sise dede olorun ara awon lowo
1: ami ya
6: e se o e ka ti mo fe so ni
1: yes ma se ba o ti lo to e je ki ma happy birthday si ya mi dada abosede samson ni mustafa jojo lo nu awa pede pede abosede samson ni mustafa oni lojo bi jojo lo e sopodun aragbe oni ti gbe o aragbe on ti japa ododun la rorogbo ododun la rawosa ododun la romobi lori ate e se opolopo odun loke rupe boki yo abosede samson ni mustafa jojo lo nu awa pede pede god bless you my sister e se opolopo odun ninu ilera to peye owo oro emi gigun Olorun ba mi o tun ba fi jinkin lagbare Eledumare te ba n gbo MC rawon kio be na ni gbogbo awon ga wa le se Jordan FM awon na ni ki ma kin wi pe e se opolopo odun happy birthday elo ta lo wa nbe
7: elo
1: e karo sir
7: family dola lati ko
1: money sir
7: waju on gbogbo
1: nka folu asiwaju siwaju mo ni siwaju on gbogbo ka fi toluwa siwaju
7: be ni awon ti won so wi pe a n so ko ki Sunday go o te geje won kuku roro so awon ta n soro na roro so oju ti kalu ko fi wo ni e n ba ni ru won lomo oni pe ko o da pau Nigeria o dogba awon omo eyin e ti won attack ni bi boya Friday or Jari Bawa.
1: Njo tan wonu gbo national
7: park. Enko. Awa si ma wi pe ko te jeje Nigeria o dogba. Igba ti o jade ton bo. Igbo lowo lo bayi ko te jeje ko ta ko so. O de soro ni won ba. Tawa o ma wi niyan. Ori pe amo bo se so. Gbogbo aibi yo ton karam la wa fi ma nse nuku. Pa ta ba npe. Yen be. E wo bonu. E mo pa won JTF ifile an kini kan awon ni won gba awon mo ti won mu ni bonu mo ri kon ni so mi da ni side ondo pa won iru epun na won ko awon criminal awon iya ta man daruko to ko won jade nugo a le da bubura wa ijoba lo nse wa ijoba lo nse wa to ba ko won fa yi sile mo to ko silu to ma fa yi kan sile pe patapata ti o ba ti digobe ṣùgbọ́n ó ní bọ́n ṣe ń ṣe irú ìsìn wọn bá gbà sí sunday bẹ́ẹ̀ ń dá sí díẹ̀ díẹ̀ ń sìn lọ́mọ kó ti ń yàtọ̀ tí ó ti bá lè túraká tí ọwọ́ wọn bá mọ́ bá ṣe ń wí sọ̀rọ̀ ọwọ́ ìjọba ọ̀hún ní gbogbo orí gidigidi tá ń rí ọwọ́ wọn mú ẹ kú ètò.
1: Ẹ ṣeun Gomidola láti hello ẹ káàárọ̀
7: hello
1: ẹ káàárọ̀ sir
7: ẹ káàárọ̀
1: yes sir.
7: MC Rawo.
1: Baba.
7: Baba me ku weli weli oje yi o.
1: O lagbara sa.
7: A tu wa lara o.
1: Ami Edumare.
7: E de seun e de ku toto enu lataro.
1: E wo.
7: Oruko mi ni Ogbeni Benjamin lati Iju Isaga.
1: E ka bo sa.
7: Awa ni e inu mi dun fun oro ti a n pa ikedu ni aro yi. Oro to kenu gan ni oro yi.
1: O kenu.
7: O nipa ti oro arakunrin wa Sunday Igboho nkan ọrọ gidi ni o sọ pé àwọn ọba wa àwọn bàbá bàbá àwọn olórí olórí balẹ̀ balẹ̀ àwọn kan wà nínú wọn tó jẹ́ pé wọ́n ti jẹ́ dòdò òun ló dà wá láàmú sí ìyá ń jẹ́ àwọn ọmọ tó wáá pé àwọn bàbá wọn yóò jẹ dòdò ni tá bá fi ìmọ̀ ṣọkan pẹ̀lú Sunday Igboho àti àwọn gani àtàwọn bẹ́ẹ̀ bí àmọ̀tẹ́kùn ìwé ẹkùn gbogbo ẹ̀ á gba ara wa lọ́wọ́ àwọn ará bíi mélòó ni wọ́n ìyá ń jẹ yorùbá ń pọ̀ àdẹ ọmọ wa tó wà bẹ́ẹ̀ ń sìn wíṣì bàbá wa Tinubu àwọn kan náà nínú àwa yorùbá náà a tún fi ẹnu ẹ̀gẹ́rẹ́ tó fi ń kẹjọ bàbá yìí ẹ jẹ́ kí bàbá yìí kó ṣe gẹ́gẹ́ kan tí bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ ẹ jẹ́ ká fún bàbá báyìí kó ṣe ọdún mẹ́jọ yìí ọmọ tiwa ni ìgbà tí àwọn ọmọ ẹ̀yà míì ṣe wọn ò gbó ègéèsì ara wọn délé yìí tí wàá ti pọ̀ jù ọlọ́run àgbà wa ẹ wo nǹkan tí màmá olúrẹ̀mí sọ ṣé ọ̀rọ̀ tí màmá yẹn sọ ṣé nǹkan tó burú ni ìmọ̀ràn ni ẹ̀ńtà mo fẹ́ sọ̀rọ̀ kẹ́ má bí inú ṣẹ́ lé mi tí mo wà bí tí mò ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ yìí
8: ìyàwó mi jẹ́ ẹni tó ń lọ sí ọjà tó ń ta aṣọ ní ọjà Suwani ọjọ́ mẹ́ta mẹ́ta ló ń lọ ọjà nígbà tó wá wò pé ọjọ́ tó kù wà kàn ti jókòó sílé máa ṣeré ńlé mo fẹ́ sọ fún yín pé ìyàwó mi ó dín ẹ́ ó ń yan ẹ̀pà ó dẹ̀ ń ṣe ògì.
1: Pẹ̀lú ìṣù bẹ́ẹ̀ bá ṣe wá wàpá àsìkò tí ń lọ.
8: Ẹ̀pà tí òkì tó ń yan mo dẹ̀ mọ iye tó ń méèkì ń bẹ̀. Ó ti dẹni tó jẹ́ pé ó ti ń sẹ́yìn.
1: Hello. Ọ̀ ọ̀ ti lọ. Ẹ wá fẹ́ polú ẹ wà sórí ètò. Hello.
9: This is Jordan.
10: Yọ ọlọ́pàá fún ẹ.
1: Operation Kosaye.
11: Everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
12: Yes, sir, my people.
13: Àwọn ọ̀pọ̀ ọmọ ọ̀sẹ̀ ọkọ̀ mójútó wọ́n èèyàn ń gbójú máa gbójú nǹkan tó yẹ́pọ̀ wọn lọ́lọ́ ṣèlú náà ni wọ́n máa gbójú wọ́n máa gbójú wọ́n máa gbójú kúrò ní àwọn nǹkan àwọn nǹkan tó ẹsẹ̀ mójútó àwọn tó ẹsẹ̀ ọkọ̀ ló sọ pé efcc ṣiṣẹ́ wọn efcc iṣẹ́ federal kan ṣe wọ́n gé lórí ni ọ̀sẹ̀ ti state àti ti labour government corruption ló bá inflation náà.
12: This is Jordan Drive and I dey lis ten to, so get better information wọn give you. No move an inch o, but if you know say you wan move, move your radio with you.
14: Hello Lagos, welcome to the Jordan Night Show.
13: Corruption kan ló ba inflation wọn gbójú àwọn ọkọ tó ẹ kọ mójú tó yẹ bá fẹ yàn kárakáko wà bẹ ó pàtó má wo pàtó o ọba kanjọ kan fún ìbálò má wo pàtó ẹni tó bá wà pàtó nǹkan gbé má wo pàtó ẹni tó bá wà pàtó nǹkan kò gbé iṣẹ ni wọn ṣe ń bí olówó rẹ kí á yìí ìbálò tẹ fáwọn iṣẹ náà tí o gbogbo àwọn ọkọ tó ń balẹ̀ kó yẹ kí bọ́jẹ̀tì gan fún bọ́jẹ̀tì o ti bẹ̀rẹ̀ ti high fifteen trillion tí ló dé tó bá ti di inflation àwọn ìlọ́jẹ̀ ń jìyà ẹ pèsè àwọn ọkọ̀ tó bá jẹ́ pé wọ́n pé èrè kó wá láti náà ilẹ̀ yóò bọ̀ ṣàgbẹ̀ ẹ pèsè mọ́tò kó máa kó wá látọ̀ yìí ó kò dídì wọ́n sí ẹ pèsè mọ́tò trailer kó máa kó wá ó mọ́tò yẹn kó ń bẹ̀ kó kọ́ ọ̀nà lọ́rùn àkàrà dídì yìí kò sẹ́ńtẹ̀ ló bẹ fọ́ọ̀mù kan wá lẹ̀ owó ọjà tí wọ́n jù.
1: Ẹ ṣeun gọ́sà, ẹ ṣeun gọ́sà, ẹ ṣ ẹja máa lọ láàárọ̀ yìí àsìkò tí kò wá nípa pamọ́ra lágbára àsìkò tí kò wá nípa pamọ́ra ṣùgbọ́n lágbára ọlọ́run ọba mi àláwòrán bíi lọ́la á tún láǹfààní láti pàdé ara wa lórí ọ̀tún níwèé ìròyìn dédé aago mẹ́wàá sí aago mọ́kànlá náà ni ẹ máa láǹfààní láti máa gbọ́ ṣùgbọ́n láago kan lónìí ẹja pàdé lórí ètò ìwà ètò yín bó ṣe ń lọ aago kan sáago méjì náà ni irú iṣẹ́ ìwọ náà ń ṣe o lè jẹ́ àlejò mi lórí ètò yìí jẹ́ kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí iṣẹ́ tẹ̀yàn láàyò àti pàápàá jùlọ àwọn ohun tí ẹ̀yìn àwọn ará ilé náà ló dé fi kẹ́kọ̀ọ́ láti ara ti yín káwọn náà lè mọ̀ wípé ìtẹ̀síwájú òun lọ pa ìṣẹ́gun fún ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ iṣẹ́ tẹ̀yàn bá yàn láàyò. A dúpẹ́ pé òkun lọ́wọ́ Peter Olaniya àti Razak Adéjàre.
14: And today we'll be discussing
15: the voices you need at work all day every day.
1: Engineer Morgan Peter àwọn ni wọ́n wà nílé agodo àwọn èèyàn wa tó ń pè sórí ètò ojú tí wọ́n láǹfààní láti gbọ́ wa dáadáa pé ohun ṣe bákan bákan àwọn engineer ó ṣiṣẹ́ lé lórí ẹ̀rí olúwagbèmílẹ́kẹ̀ adébáyọ̀ lorúkọ mi adúpẹ́ lọ́wọ́ olóòtú àgbà bàbá wa Larry Johnson àjọṣepọ̀ wọ̀ nìbàjẹ́ o títí ọ̀la títí aago kan ọ̀sán òní oje mc ìràwọ̀ lorúkọ mi àgbàlagbà ọmọdé tí ń pe ẹgbẹ́ bàbá ẹ̀ lorúkọ kì í ṣe bíi ti ìgbéraga sẹ́ ohun ọlọ́run bàbá mi ló dire wa fárúkọ ẹ káàárọ̀ àkójọ yóò tù wá lára.
9: ibe kenin fowo ti le

0: FM, Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Ìràwọ̀ ló ń kí yín pé ẹ kúlé o. Ìràwọ̀ ló ń ṣe yín pẹ̀lẹ́ pé ẹ kú àsìkò yìí o. A kú wẹ́líwẹ́lí òjò tí ń rọ̀ látàárọ̀. Òjò ajé, òjò ìbùkún, òjò ìgbéga. Òjò aṣínà fún wa fún oṣù tuntun ni.

yẹ̀rọ kíni mi ọlọ́fà àmọ́jọ ọlá lọ́mí ọmọ bẹ́sí jókọ́ ọ̀fọ̀ ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlá lọ́mí ẹrú ló mọ̀ ilá kájọmọ́lọ́lẹ̀ bàbá tó bí mi lọ́mọ́.

0: This is Jordan.
1: This is the sweet and it's about to get all funky today. Hey, great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
2: Yes, so my people, this is not just.
0: Alaji, Olóògbé Síkírò Ayíǹde Bari.
2: Grand Drive, now they listen to
0: Star Ife náà lélẹ̀. Mo fi wọlé sórí ètò ẹ̀. Akinyin o, ọjà ikú ọrọ̀ ajé. Ẹkú kó lè da tẹ́ ń bá kiri, Ọlọ́run ọba mi ó fèrè síṣẹ́ gbogbo wa.
3: Nítorí kò láṣẹ Ọlọ́run ọba.
0: Bá a bá sinmi ìgbìyànjú tá a sì dákẹ́ lórí ohun tó à ń ṣe. Àṣeyẹ ni tiwa Ọlọ́run. Jordan 105.5 FM non papa.
2: To get better information, won't give you no move an inch, but if you don't say one move, move your radio too.
4: Hello.
0: Bi Ekolawa. Abule Agba lati n da bi edun se. Fast Street ni Agbe Road ni bi Labule Agba Leko nibe na ni ile wa. E ma gbo yi si 105.5 FM 105.5 FM oje. 105.5 FM. Gbogbo ìyá lọ́jà bàbá lájé gbogbo yín mo mà ń kí o ẹ̀yin ọ̀dọ́ mo kí yín o ẹ kú àtàárọ̀ o ẹ̀yin tẹ wà ń bẹ ohun tẹ ti ń ṣiṣẹ́ látàárọ̀ inú òjò yẹn lẹ́gbà lọ́bi iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ náà inú òjò náà lẹ́wà mo pity fáwọn kan lásìkò yìí àwọn oníṣẹ́ ọwọ́ kan lásìkò yìí tó yóò ń rọ̀ lọ́wọ́ yìí ẹ láwọn oníṣẹ́ ọwọ́ wo àwọn bricklayer ni wọ́n ti gba owó sìmẹ́ǹtì wọ́n ti po sìmẹ́ǹtì ilẹ̀ rẹ́rẹ́rẹ́ òjò dé ilé òṣìṣẹ́ má rẹ̀ kí náà fẹ́ sọ fónílé. Àwọn iṣẹ́ ọwọ́ kan wà tó jẹ́ pé tójò bá rọ̀. Ìyá ẹgbẹ̀rẹ̀ sà. Mo wo fọ́nrán fídíò kan láìpẹ́ yìí kí n tó wọlé sórí ètò.
4: Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
1: the voices you need at work all day, every day till payday.
0: This is Jordan. Ilaju ton ma laju sinu aye inu igbadun na bara won.
5: Social media. Facebook Jordan 105.5.
0: Be awon kan o da won bo se ma laju sile aye ton dun we. Ton ma laju bayi. Owo ton fi gba won ko lo hospital gan iya ati babo ni. Yin ti ṣaṣe o ti fi àfihàn pé wọ́n forí la kọjá. Ṣùgbọ́n ibi tọ́lọ́run ọba mi ti wá lágbára sí kábíyèsí Elédùmarè. Ẹ bá ń gbọ́ ọlọ́run tóbi. Ẹni tá a bí sínú ìṣẹ́ tá a bí sínú ìyá ọmọ tá a fi ìṣẹ́ wò. A wa dorí àpésìn adẹ̀ntayé ń wá táyé ń wá rí fún táyé ń pè òkìkí ẹ̀ adẹ̀ntóhun náà fún yàn ìyá òní bàbá òní ẹ̀gbọ́n òní kò lẹ́ntí tó lè pè kò lẹ́nìkan ṣùgbọ́n forí jági forí gbọ́pẹ̀ nínú òfin náà là ọmọ pándọ̀rọ̀ ń dàgbà ògo tún yọ òkìkí nǹkan owó wá dé. Ohun tí mò ń sọ ẹni wípé má rora ẹpin ọlọ́run bẹ lójú iṣẹ́ o bẹ́ẹ̀ gbogbo wa ò lè tóra wa ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀.

0: ọ̀tọ̀ràn tó kù tẹ́ ẹ mọ̀ pé méjì méjì ẹ máa yọ ìyẹ̀wò ń bẹ̀rù fún ra yín lé èmi ò lè sọ lórí ètò.
1: Undergo at www.jordan105fm.
2: If you want me to ginger, give me key, kokoro.
0: Ohun tí ìgbín bá rí lóòjọ́ ní ń jẹ. Ohun tí ìgbín bá ti rí tó bá bá pàdé.
3: I wanna say adidi adidi.
0: Ilé lọ́nà ní jẹ́ ń tiẹ̀ bí oúnjẹ o. Ẹ wá wo kìnnì wọn ló láàjù ọba inú.
4: Awesome talk
5: every day,
4: all day
5: on social media.
4: Facebook Jordan105.5FM. Twitter.
0: Ìkọ́lé ohun lóhun ó jẹ láàárọ̀ ni ó jẹ ohun tó bá lóhun ó fi ọ̀hún ní òṣìṣọ́sùn náà ni ó bá ní ẹfọ̀n lóhun mi kí n pa lónìí yóò sì pẹ́ fọ̀. Ìgbín ò lọ́pṣàn ohun tó bá rí ní jẹ ṣùgbọ́n kọ́lé. Òhun ni mo fi sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ohun tá a bá yàn á yàn ni. Ibi tó o bá ti bára rẹ ìwọ ni kò gbìyànjú láti falẹ̀ mọ́. Arábìnrin olówó ńlá kan lára àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni. Ó làmì làkà Ọlọ́run fi ọlá kẹ́. Kò tí ì dàgbà jù ọmọ 36 years ni. She's a billionaire in dollar. Billionaire ni ní dollar. Ó fọ̀rọ̀ wá lẹ́nu wò ní wípé báwo ló ṣe ṣe at that age pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yẹn ọmọ ọdún mẹ́rin ó dín ní ogójì báwo ló ṣe ṣe tó fi tètè míìkì ẹ̀ ó níwọ̀n wá láti ìdílé olówó. Ó ní ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó yẹ kí èèyàn ó máa ṣe láti lè tètè múra lọ síbi tó fẹ́ ìyẹn lọ sókè tẹ̀síwájú nínú ìrìn àjò ayé. Jerry Williams ò ń gbọ́ mi. Chama ṣe ń fi ilé ẹ̀. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé kì í ṣe obìnrin nìkan mò ń bá wí gbogbo wa àtọmọdé àtàgbà tọkùnrin àtobìnrin. Gbogbo àǹfààní tó bá ti wá wájú ẹ má dànù. Máa kó mọ́ra mo fẹ́ nu fà mo fi fare mọ́ra ìwọ náà fare mọ́ra gbogbo opportunity tán bá ti kó wá wájú ẹ tètè gbégbèsè lé lórí. Tọ́ bá ní iṣẹ́ kan ń jáwó báyìí o business kan ń jáwó báyìí o òwò kan ló ń jáwó báyìí o tètè sáré ti sáré mọ falẹ̀ mọ súnmọ́ rí dájú pé o ṣe. Má dẹ̀ jẹ́ kó jẹ́ wípé gbogbo ìgbà ni wàá kàn máa sọ pé rárá don't ever say no never say no. Àwọn olóyìnbó sọ ìbò kan wọ́n ní opportunity come but once. Ẹ̀kan l'àǹfààní máa ń yọjú. If you don't grab it, you will lose it. Kó o tún tó rí mú kọ́ lọ́ọ́ má jẹ́ òpẹ́ fún wa.
1: Jordan 105FM Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.
0: Ṣùgbọ́n gbogbo wa náà àdúrà tá ń gbà ni pé kálùbáríkà kó wọ gbogbo ohun tá a bá ṣe. Àlùbáríkà náà ni gbogbo nǹkan. A ní òfò àlùbáríkà.
6: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
7: Hey, everybody, this is the sweet and it's about to get all funky today. Great music. Fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people... Now, Jordan Drive, now they listen to so get better information. I won't give you no move and intro, but if you don't...
0: Torí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ìṣòro tó wà lónìí ìdojúkọ tó ń dojúkọ lórí ohun tó gbé dání kìí ṣòpin ẹ̀. Má káwọ́ gbéra. Ọ̀gá wa iléeṣẹ́ wa ń bí Jordan 105.5 FM. Bamiláre Johnson. Bàbá máa ń bá wa sọ̀rọ̀ nígbà míì tá a bá lọ ṣèpàdé pẹ̀lú wọn. Gbogbo ohun tó wọ́n ń gbìyànjú àti bá wa sọ náà ju wípé bá a ṣe máa tẹ̀síwájú lọ pé bí a ṣe máa ní ìlọsíwájú. Bàbá máa jẹ́ kó yé wa wípé bá a ṣe ń ráwọn yìí káwọn náà wá rò pé lóòótọ́ àwọn ti di ọ̀gá àgbà iléeṣẹ́ Jordan FM. Káwọn wá ní pé àwọn náà fẹ́ káwọ́ gbéra wọn ò ní tẹ̀síwájú.

0: lórí iṣẹ́ ń pé ọ̀rọ̀ ajé
1: ṣe ṣe ẹyin lè mú ọ̀rọ̀ ajé ó lè mú lọ síwájú
0: ó lè mú lọ síwájú
1: òkè ṣe àgbọn
0: in the sense of ọmọ tó bá mọ̀ pé yes òun ní báwo lọ ṣe máa òun ní passion òun ní ìtalára fún iṣẹ́
2: all day everyday till payday
0: gbowó lé lórí ó ní àwọn platform oríṣiríṣi tó tiẹ̀ ti lè máa gbowó ń bẹ̀ youtube gan wọ́n gbowó ń bẹ̀ so ó depend iṣẹ́ tí wò bá ṣe sínú nǹkan tó pò pọ̀ òun láyé fẹ́ gbọ́
1: bó bá ṣe dá sí.
3: If you want make a ginger give me ki kọ́kọ́rọ́.
4: Kí ló dún láwọn náà ṣe àdí.
0: Bá ṣe dá sí so láti bẹ̀ ìwọ náà máa grow máa grow yàtọ̀ sí.
4: Dìde àdìde
0: àdìde. Ó tún wá ní studio tiẹ̀ so wàá máa jẹ́wọ́ online wàá tún máa jẹ àwọn owó ló kàn pé wọ́n fẹ́ ṣe wedding o wọ́n fẹ́ ṣe.
1: Ìgbéyàwó wọ́n fẹ́ ṣe gbá o.
0: Nǹkan bẹ́ẹ̀
1: tọ ẹ ṣe mo fẹ́ràn ìdáhùn tẹ fún mi yẹn ìbéèrè tó tún fẹ́ fara pẹ́ díẹ̀ ni wípé gẹ́gẹ́ bí ọ̀dọ́ kí lẹ́yìn rò wípé ìjọba lè ṣe láti jẹ́ kí industry tẹ̀yìn wà ìpè tíjọba bá tún lè ṣe báyìí fún on behalf of gbogbo díje dẹ̀ ṣe fẹ́ fi sọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹ̀ka tọ̀dọ̀ ti yín nìyẹn báyìí kò sì sí ẹ̀ka kankan tí ò wúlò tó jẹ́ pé tẹ́yìn náà tíjọba bá lè ṣe nǹkan báyìí o àwa gan tá a jẹ́ díje o àwa náà ó lè máa ṣe àwọn nǹkan báyìí báyìí sí àárín ìlú tó máa wúlò fún gbogbo àwọn tí wọ́n wà lágbègbè kí ni ẹ rò pé ìjọba lè ṣe ní industry tẹwà yẹn.
0: Nípa ti music industry fún àwọn DJs nǹkan tẹ́mi lè advice òun ni pé tó bá lè ṣe bóyá association kan but basically àwọn association kan náà wà bọ̀ tọ́ bá tún sì lè ṣe ìmíì tó jẹ́ pé fún ajẹ́ fún open tí ò ní jẹ́ pé bóyá professional DJs nìkan tá jẹ́ pé for the youngs àwọn
1: tó ṣe ń bọ̀ náà
0: tó ṣe ń bọ̀ tọ́ bá create a platform yẹn fún wọn tó jẹ́ pé kò ní pé wọ́n sanwó kan lọ fún registry lọ sí tí tó ń bring wọn up láti bẹ̀ àwọn náà wọ́n máa gain one or two láti bẹ̀yẹn náà ẹlòmíì náà lè di èèyàn títí ẹ̀ tí ò tiẹ̀ nídìí pé ó ṣẹ̀ṣẹ̀ lọ́n register owó ńlá kan lọ́dà DJ kan kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ máa lẹ̀ so àwọn ìjọba lè ṣe wọ àwọn nǹkan bẹ́ẹ̀ fún àdáni káwọn guys kó máa fẹsẹ̀ gbálẹ̀ kí sí máa fàfakúfà at least wọ́n á ní time láti máa ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fúnra wọn because ọ̀rọ̀ DJ bó bá ṣe ń ṣiṣẹ́ lé lórí sí bẹ́ẹ̀ ló ṣe máa grow sí ló ṣe máa gain more wisdom sí so gbogbo time tó fi ń waste máa gbálẹ̀ káàkiri yẹn kò ní sí yẹn wọ́n máa fi time wọn wọ́n máa fi ṣiṣẹ́ lé orí mixtape wọn nǹkan tó ń pò pọ̀ ìwọ bó ṣe ń pò pọ̀ náà sí bẹ́ẹ̀ ló ṣe máa improve sí bẹ́ẹ̀ ló ṣe máa ní more knowledge tó máa ní ìmọ̀ yẹn sí so nǹkan tí mo lè advice fún àwọn ìjọba wa tó lè ṣe fún DJ.
1: Ọ̀dà ẹ ṣeun lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló gbówó lórí ṣé kò kan ẹyin DJ.
0: Lórí nǹkan tó
1: bí ìdojúkọ
0: DJ náà gbóró lórí iṣẹ́ DJ wa ó
1: gbóró ní Nàìjíríà ni ò bí epo nǹkan kan tí ó kàn yín ẹ mọ̀ pé
0: tí ó kàn gbogbo aná ló kàn
1: ó jọ kàn
0: ó jọ fún everybody ni bí wé mi sí náà pẹ̀lú pé mo ń ṣiṣẹ́ DJ at least mo wà into tech
1: okay
0: so mo join tech mo ṣe DJ mi at least tí kan ọba mo wá ẹ̀kan á mo wá so
1: bẹ́ẹ̀ mi ṣe ṣe ṣe ṣe ṣe ọ̀nà kan wọ́jà
0: bó ṣe rí nìyẹn so èèyàn náà gbọ́dọ̀ wòrò gbogbo ẹ̀ one or two ni so bó ṣe jẹ́ nìyẹn.
1: Ọ̀dà máa ṣojú òpó ó ṣe ṣe káwọn ara lé ní ìbéèrè kan àbí méjì tán fẹ́ bí yín pàápàá àwọn olólùfẹ́ yín náà tí wọ́n ti mọ̀ èèyàn mi ló wà lórí ètò pẹ̀lú MC Rawọ̀ yìí wọ́n fẹ́ kí yín àǹfààní máa wà fún wọn nísìn ojú òpó tí ẹ lè pè sí náà ni 09063352 tàbí 07051697912 ẹ jẹ́ kí n bèrè ìbéèrè yìí kó tó di pé a máa gba ìpè ok ẹ jẹ́ ká dọ́dọ̀ àwọn ará ilé náà a ti pè wọ́n hello ó ti rè ẹ jẹ́ bèrè ìbéèrè lọ́wọ́ yín DJ Sampi iṣẹ́ DJ mo mọ̀ pé àwọn kan wọn ò ń kọ wọn mu wá látọ̀run ẹ̀bùn nínú ẹni tó lọ kọ àti ẹni tó mu wá látọ̀run ta ló máa ń improve ta ni ó máa lọ́dọ̀ tí yín ta lọ ga.
0: Number one bí èmi sìn nígbà tí èmi ló kọ́kọ́ máa bẹ̀rẹ̀ tèmi mi ò lọ́kọ̀ but mi ò wà professional in the sense of tó bá mọ̀.

0: ọṣẹ olóògbé àyìnlá ọmọwúrà egun mọ̀gájí lórí ètò ẹ̀tọ́ yín bó ṣe ń lọ ní ìkànnì jordan 105.5 fm. Ká máa kí bàbá táo náà july 6 ni ọjọ́ bí ìyàwó wọn wọ́n dẹ̀ fìwé pé wá wípé ká wá sí ìlàrò là ń lọ ní july 6 tá a bá ṣe ń kó lórí ètò bó ṣe ń lọ́jọ́ ajé monday ìlàrò yánu gbogbo wa náà láwọn àbẹ àti dj sampio àti everybody jerry williams o gbogbo wa náà pè wọn ni ká wá á débẹ̀ lágbára ọlọ́run bàbá táo gbogbo agbára àtàṣe gbogbo láàrò ẹ bá ń ṣètọ́jú ibd dende bàbá promise mi mọ́tò ẹ sọ fún wọn pé tán bá ṣe ń dé sórílẹ̀-èdè nàìjíríà báyìí wọn tẹ mọ́tò yẹn ni torí àbíbò ni dj sampio àwọn mọ́tò náà wọn dà kí èèyàn máa fi ṣẹṣẹ rìn àbẹ wọn ni àwọn bó download tá a bá fẹ́ gbọ́.
1: Mo ní àwọn mixtape gan lórí audio mark, mo ní lórí YouTube, mo ní lórí.
2: This is
1: Boomplay. Bọ̀ tó wá fẹ́ check lórí audio mark DJ Sampi, wọ́n lè tẹ̀ that's DJ then SAM space kọ́dẹ̀ fi P sí iwájú.
0: DJ Sampi.
1: Gospel music wà ń bẹ̀, hip hop wà ń bẹ̀, Fuji wà ń bẹ̀. So ìtọ́ bá fẹ́.
0: Ìtọ́ bá like ẹni tó fẹ́ máa tó jẹ́ Fuji ló gbádùn jù ẹ lọ download ẹ̀ ń bẹ̀. Ìwà jẹ́ gospel ni gbogbo àwọn orin àwọn àti tọ́gbà àdàbí ẹ bá ń bẹ̀.
1: Tó bá dẹ̀ jẹ́ reggae ni reggae gospel wà ń bẹ̀ ọ̀rẹ́ ń bẹ̀.
0: Lórí Boomplay náà same name.
1: Tó bá dẹ̀ jẹ́ love mixtape àwọn love music.
0: Àwọn love mi jẹ́ love àbíwò yẹn ṣe máa ń gbé àwọn ẹ̀jẹ̀ díje o.
1: Tó bá dẹ̀ jẹ́ lórí YouTube náà ni
2: Jordan
1: DJ Sampi náà ni.
0: DJ Sampi.
1: Then lórí TikTok Sampi Seamless.
0: Fún yín nọ́mbà ẹ bá san nọ́mbà ẹ san owó.
2: Get on the train. Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: So mo lodge ni. So alẹ ọjọ yẹn gangan ti mo play lati aro moju ọjọ keji over. So igba to wa fi
3: listen now and turn up.
4: Kina don lie when I say adidi.
1: Nkan bi alẹ yẹn.
0: Bagi nla rẹ.
1: O dabi show ni. Okude la lo se. Ijo yipo. So inu mi dun
0: gan. Tejo nikan lojo abẹ ko.
1: Owo. Inu mi dun gan. Ojo keji na atun si ko si. So play ti mo le sọ pe mo lo last ti inu mi dun gan oun ni.
0: Show kan ti e ro pe
1: o dun gan.
0: Te ba wa nule gan kan ti na ki ru show ti e tun yoju le kan.
1: Because almost a week la lo fun show yen ni Ijebu Ode Waterside.
0: Eya la Ijebu Ode DJ Sampi. Ẹ wá parọ́ ẹ pè mí lẹ́yìn ètò kí tó yọ̀ǹda yín ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ bá ń gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ìjọba.
1: Anything tí wọ́n bá ń ṣe kó wá consistent nípa ẹ̀ kó focus kó má lè máa gbèmí ní fàfakúfà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ mú kúrò náà. Focus nkan to fe achieve kokko achieve na nkan to ba de faji to ba de ma se later ko je lo ni ranpe ko je later but ko try lati je
0: asiko ise kan de ri pe awon sise yen
1: ko try lati je eyan yen na make name for yourself ni oruko yen fun ara stand on your own before any other thing emi ni faji o ko ti gba to le se later ko ma fi faji pa future ara awon lo se koko ju and then fun titi joba. Àwọn ìjọba wa ṣì ní a lot láti ṣe o. Nítorí a lot ń go on in street gan. A lot tó ń go on.
0: Ẹ̀yin wà ní street.
1: Bẹ́ẹ̀ni a lot ń go on.
0: Ẹ̀yin ẹ̀ máa ń rí ju ojú yín máa ń rí gan ẹ̀yin
1: díje. A lot go on. Nǹkan tí ìjọba yìí láti mójútó. Mostly youth. Ìjọba yìí láti mójútó youth gan. Àwọn ìjọba wa ń gbìyànjú àmọ́ wọ́n tún ní láti ṣiṣẹ́ ká.

0: Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa nínú ìgbàgbọ́ tó ti ṣe tán láti ṣiṣẹ́ agbára bó ṣe máa ń ṣe nínú ìjọ àtúndá olú apostolic church.
1: 5FM Lagos, listen on the go at www.
0: Gbogbo gbalẹ̀mọ́ assembly lábẹ́ àṣẹ ìpè Monsignor Apostle Dr. Joseph Ogunbemi JP, bàbá alákòóso àti ti ìfàmìróróyàn Prophet Gbadega Ogunbemi, bàbá aláṣeyọrí níbi ìsìnwọlé májèmọ́ ọlọ́jọ́ mọ́kàndínlógójì pẹ̀lú ọ̀wẹ̀ àti àdúrà èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù keje sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2026 ní July 1st, 2026 láago mọ́kànlá àárọ̀ ságo mẹ́fà ìrọ̀lẹ́. Wọlé májèmọ́ yóò wáyé ibi tí Ọlọ́run yóò ti máa lo Reverend Dr. Prophet Matthew Sore tirẹ̀ aka Ọbani Jésù àti àwọn ẹni ànúrú Ọlọ́run alààyè. Praise night àṣálẹ́ orin ìyẹn yóò wáyé ní August 7th, 2026 bẹ̀rẹ̀ látago mẹ́wàá lẹ́mọ jùkẹ̀lẹ̀ ọjọ́ kẹwàá oṣù kẹjọ August 10th ìsọ̀kalẹ̀ wọlé májèmọ́ níbi tí bàbá aládùúrà Primary Dr. Samuel Amúlùdùn yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú àwọn ẹni ànúrú Ọlọ́run alààyè. Ọlọ́run àwọn bàbá wa làkúrí ìwọlé májèmọ́ ọdún yìí o. Ìjọ àtúndá olú apostolic church ológo jùlọ gbarimọ́ assembly èyí tó wà lójúrin Jumbo Land ọpẹ́ ìlú àgbàdo nípínlẹ̀ Ògùn ni yóò ti wáyé. Fún àlàyé àti ìtọ́ni ẹ pé Prophet Gbadega Ògúngbèmí bàbá aláṣeyọrí sórí 0706-661-9658 tàbí 0815-242-8554. Ẹ má ṣaláì wá torí gbogbo ènìyàn pátá la pé Ọlọ́run àwọn bàbá wa ti ṣetán láti dá àwọn àdúrà olúkúlùkù. Jésù ni Olúwa.
2: Ọlọ́run àwọn bàbá aláwa ìbàrẹ̀. Ọlọ́run àtúndá olú ìbàrẹ̀. Ọlọ́run Mósè Ọláìtọ́ ìbàrẹ̀. Ọlọ́run gbáremú ìbàrẹ̀. Mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tí ń gbọ́ mi nítorí mo ṣe bá àwọn wòólì àwọn bàbá láàmì tí ó wà lójú iṣẹ́ ìránṣẹ́ tí ọba àpèjẹ. Mo fi súre fẹ́ gbogbo ẹ̀dá tó bá lè rí àmì ṣe ní àṣálẹ̀ yìí lórúkọ Olúwa iná mú nídòrú. Ọwọ́ tó fẹ́ gbógun tì ọ́ láìnídìí lórúkọ Olúwa ọwọ́ náà gbẹ. Mo rán àṣẹ wọnú ilé rẹ ibi tí ayé rẹ ti ń ṣàìsàn. Gbogbo ẹni tó fi àìrójú sí ọ lára tó fi sí nínú iṣẹ́ rẹ tó fi sórí ọmọ irú ẹ̀dá bẹ́ẹ̀ ilẹ̀ alánú gbé wọn rẹ̀ ọ̀pọ̀ àìrójú yẹn jáde lára rẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò yí padà. Jésù Olúwa wa. Orúkọ náà ni Prophet Gbadega Ogunbemi nínú ìjọ àtúndá olú Apostolic Church ológo jùlọ ní ọpẹ́ ìlú Ogun State. Ní gbogbo ibikíbi tó bá ti ń bọ̀ láti ìyànà pàjá ni wọ mọ́tò tó ń lọ sí alákòókò tó gate àbí láti sango ọ̀tà ojú oore alákòókò náà ló máa bọ́lẹ̀ láti alákòókò yẹn gbé máa wá àbọ̀kadà ipẹ́ ń lọ sí dálémọ́ láti dálémọ́ yẹn gbé ọ̀kadà ipò ń lọ sí jíbọ́là ojúrin pẹ̀mẹ́gbọ̀ àti máa gbọ́ ojúrin ní ojúrin jíbọ́là àti máa rí àwọn èrò tìkẹ́tìkẹ́ tí máa wọlé ní ọ̀la yẹn ó máa lágbára. Àti Ọlọ́run ti bá wa dájọ́ ọjọ́ ti kù ọ́ lábàáyìí mo fẹ́jọ́ míìsì ẹ̀ Mátù Olúwa ní ké ká gbàdúrà sí Amkí àti Ìkándù tá a ti ń sọ fún wí láti ọ̀sẹ̀ tó kọjá ọ̀la ni Olúwa ní pé ká pin àwọn èèyàn ti ń pè ó Fuanki dádì ẹ bá mú méjì lẹ̀ ìkọ́sọ́fò máa sẹ́ndì ẹ̀ sí diaspora ìkọ́sọ́fò máa sẹ́ndì ẹ̀ sọmọ òun kan aláìsàn kan náà ó ti adádì ẹjọ́ ẹ bá mi gẹ́ ẹ bá fi Amkí yẹn náà lẹ̀ gbọ́ mi dáadáa àtàǹkì àti Kándù Olúwa ní pé ká pẹ́ ní ọ̀la yẹn lórúkọ Olúwa ó wájẹ̀ ṣe rí gbogbo ibi tí Amkí náà bá dé lórúkọ Olúwa yóò ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu inú rí àjọ bámi dáadáa a ti lọ gbàdúrà sí a tún ti lọ sọ́dọ̀ sí orí òkè wa tó ń jẹ́ ju àtúndá olúlànà a ti lọ gbàdúrà sí Amkí yẹn àti Kándù a ti lọ sórí òkè bàbá àbí ẹlẹ́dẹ Amkí yẹn ti gbàgbára ìwọ náà ni kò ṣe kíni kò máa bọ̀ bámi dáadáa Matthew 7:7 kí ló ṣọba
3: oníbèrè
2: a ó sì fi fún yín ọníwákiri ẹ̀yin ó sì rí kọ̀ọ̀kùn a ó sì fún yín ó gbúdọ̀ béèrè ní ọ̀la yẹn kó kọ̀ọ̀kùn gbọ́ mi ilẹ̀kùn tó tì yẹn ó fẹ́ sí ba mi dada ogun do wa kida wa na woju re olorun lo ni o sori oke si gbogbo re ka ye ti yin le da woli re lo nba soro bo fe ba woli re pade ni ni ajo ma je mu to ma wo to ma be ni on the one lola ago mokola the program ma be ti ago merin mo be jo wa gbegbe mi daddy e fu e ba mi e ba bu kwanki le gbe gbagbo iwo na ni ko wa kiri gba mi ati pariwo o ti gbegbe se oni bere ni oni wa kiri iwo na wa olorun atuda luwa ti mo je nigbagbo pe yo se ya ni iwo gbagbo ni ko wo oju rere re to ba ti wa oju rere re olorun ki si se feni ti o wa olorun ki dai ani ko nda wa awon le lohun iwo ni ko bere ko je gba ko ba wa o ri ame o je oju rere wa kini lo pe o ni kokun ma tu se o se o so be kokun iwo na wa kokun wa bere aiso to gbe ka kini yen baba mi be o be segun aiso yen fibroid ni o stroke ni kidney problem ni to lu wo so lọlọrun anki yen ko si nkan to ba fe fi to fe fi anki yen ko ti o ni je bo mi eni to gbe ba fo fi anki yen to ba to lo ti olorun ba da he ti wa lona o to ba ni ko fi se lo fi se iwo na je ri ame pe pe mi ipe daddy mo ejo mo fe buku anki yen 070-666-1968 070-666-1968 ogbudo pe mi pe wo nle re ko je pa lola e daddy e fun mi ni address simple ni number ye o loruko luwa o serere oko aje bale jesu oluwa wa ko to di gba mi so pe gbare mu o
0: olorun awon baba wa olorun awon baba wa olorun awon baba wa olorun awon baba wa ninu igbagbo to ti se tan lati sise agbara bo se man se ninu ijo atun da olu apostolic church ologo julo gbare mo assembly labi ase ipe monsignor apostle dr joseph ogunbemi jepi baba lakoso ati ti ifamiroroyan prophet gbadega ogunbemi baba laseyori nibi isin wole majemu olojo mokandelogoji pelu awe ati adura eyi ti yo bere lojo kini osu keje si ojo kewa osu kejo odun 2026 ni July 1st 2026 lago mokala aro sago mefa irole wole majemu yo waye ti olorun yo ti ma lo reverend dr prophet matthew sore ti re aka obani jesu ati awon eni amiro olorun alaye prince night asale ori yin yo waye ni august 7 2026 bere latago mewa le mojukele ojo kewa osu kejo august 10 sokale wole majemu nibi ti baba ladura prime dr samuel amuludun yo ti ma sise iranse pelu awon eni amiro olorun alaye olorun awon baba wa la kuri wole majemu odun yo ijo atunda olu apostolic church ologo julo gbare mu assembly eyi to wa lojurin jumboland ope ilu agbado ni ipinle ogun ni yo ti waye fun alaye ati itoni e pe prophet badega ogugbe mi baba lati yori sori 0706-661-9658 tabi 0815-242-8554 ẹ máṣálá ìwà torí gbogbo ènìyàn pátá lápè ọlọ́run àwọn bàbá wa ti ṣetán láti dáhùn àdúrà olúkúlùkù jésù ni olúwa.
4: From Lagos, this is
5: Jordan 105.5
6: Station with a voice for entrepreneurs.

0: from Lagos, this is
1: Jordan.
2: This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
4: Motuba Oluwa o. With my money on lati masaba.
5: Iwọ yóò si wo ipo rẹ, wọn kì yóò si simọ ni Oluwa wi. Kí làwọn ohun tó ń dà ọ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ dẹgẹrẹ mìtì? Tífẹ́ Oluwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ. Gbogbo ẹ̀ pátá ni kó wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Oluwa ti ń jẹ́ wa ara rẹ̀, tí wọ́n pè ní Pòórá Disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò Pòórá Disappear máa ń sọ kẹ̀ù lẹ́kàjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ Street, Orè Lópé Bus Stop, Ẹgbẹ́. Dáleko laago mẹjọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday laago mẹ́fà àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú Wednesday lèṣu ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò Pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Ọfíù Àìbí Lọrin Street, Ìtẹ̀lẹ̀ Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn laago mẹ́jọ sí méjìlá ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday laago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185 6815 tàbí 0907709 0203. Jésù ń retí rẹ o.
6: Lórúkọ Jésù la wá wá. Lórúkọ Jésù la wá wá. Kì í ṣe lórúkọ ẹnikẹ́ni. Lórúkọ Jésù la wá wá. Láti bí ogun Èṣù o. Lọ́wọ́ agbára tó gbé ọpamọ́ sájáde. Mo ní lọ́wọ́ àwọn ẹ̀mí tó tọ́jú rẹ pamọ́ fọlọ́re ó yá gbára rẹ. Bíbélì ní òǹdè tí a ṣí ní ipò ó ní yára gbára rẹ sílẹ̀. Ó ní kí oúnjẹ rẹ má bàa tán kí wọ́n má bàa kú sínú ihò. Òǹdè tí a ṣí ní ipò ẹlòmíì mọ̀ túmọ̀ ẹ̀. Iná ni pé òǹdè tí a kó láti ọgbà ẹ̀wọ̀n kan ó ṣẹ̀wọ̀n dẹ̀kú ẹ láti ọgbà ẹ̀wọ̀n kan lọ sí bòmí yá dànù. Yára gbára rẹ sílẹ̀. Deliver yourself bí kíni Bartholomew. Wọ́n nípa ẹnu rẹ mọ́ ó tún gbóhùn sókè sí. Jésù ọmọ David ṣàánú fún mi. Bàbá tẹsẹ̀ rẹ̀ dúró. Ta ló ń pariwo ń bẹ̀ yẹn? Mo pa láṣẹ sínú ayé rẹ. Ohùn rẹ kókè òkè
7: lónìí.
6: Gbogbo agbára tó gbé ọpamọ́ fún olóore mo ní kó rìlíìsì ẹ
7: lónìí.
6: Bí Olúwa ti ń bẹ tí agbára rẹ̀ ń bẹ ìwà tolóore rẹ̀ pàdé lọ́sẹ̀
7: yìí.
6: Ògo fọlọ́run lókè ọ̀run.
7: Hallelujah.
6: Jésù Olúwa wa.
7: Amen. Jesus name.
6: Èyí tí ẹ bá gbọ́ wa ní ọjọ́ Saturday continuation message Saturday lélẹ́yìí o. Ẹ tẹ́ fẹ́ gbọ́ tòní ní Tuesday yìí. Mo folódùmarè bẹ̀yìn. Ẹ máa tẹ́tí sí wa dáadáa. Ìṣíníye wà nínú àwọn ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ fẹ́ kí yẹyin máa ṣí dáadáa. So kó o tó bẹ̀rẹ̀ sí púrọ́mọ́ṣú àti àjẹ́ kọ́kọ́ wo nǹkan tó gbé ọpamọ́ ná. Bẹ́ẹ̀ ni mo sọ àwọn lè gbẹ̀yìn pamọ́. Gbólóhùn lásán ló gbérú bẹ́ẹ̀ni pamọ́. Àkọ́bí Jacob ó ní kíni títayọlá títayọ agbára títayọgbó ẹni ríru bí omi ìwọ kì yóò lè tayọ. Gbólóhùn yẹn dẹ̀ kí ẹ bẹ́ẹ̀. Àfìgbà tí kíni ó fojú rí wòlíì kan tó yàtọ̀ tí ṣe Mose. Mose ló wá ní kíru bẹ́ẹ̀ni kí ó má ṣe kú 33:6. Ó ní kí ó yè. Ó ní kí àgọ́ rẹ̀ kó di ńlá. Lọ́pẹ́lọpẹ́ Mose tó yí ègún kúrò lórí Rúbẹ́ni. Rúbẹ́ni ò bá sunkún dọjú alẹ́ ni. So ayé rẹ nílò wòlíì kan tí ó yí ègún kúrò lórí ẹ. Àwọn wòlíì tó mọ ohun tí ọjọ́ ń sọ ni o. Bí ọmọ Isakari. Àwọn tó yan yóò kankan rere bí ẹyẹ ibì. So àwọn yẹn nìkan lọ́lọ́run lè tò láti ṣí ọ níyè sí ìgbésẹ̀ tó kàn. Kì í ṣe pé ohun tó bá tó máa ṣọ pupa wá o. Tó bá tó múyọ̀ tàbó lọ bú yẹ̀pẹ̀ àárín ọjà. Tàbó lọ wẹ̀ lódò ọ̀sán méje. Ìgbà yẹn kọ́ irọ́. Ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn. Bíbélì ni ọ̀rọ̀ yẹn mú lọ́dá. Kí lọ̀rọ̀ yẹn wá ṣe ó ló gbà wọ́n kúrò nínú ìparun wọn. So Bíbélì ni ẹ̀yin ò mọ òtítọ́. Òtítọ́ yóò sọ yín di òmìnira. In that truth you know lie your deliverance. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kí ni bọ́ọ̀ báyìí tí ì mọ òtítọ́ lórí ogun tó ń jà ìtúsílẹ̀ ò tí ì dé. Obado ma shiri wishes otito. You must know the truth about the battle that you are encountering every blessed day.
8: Yes, sir.
6: Toba mo otito ye iyan nikini itusile re se wade. So mo otito mo nsese woli fun e. Se bo po die o tu pada sinu ogun.
8: Ah.
6: O joko are koko mo otito yi. Bo mi lalo yi. Continuation program yen ni message Saturday. Ah, money taking back your time from the foundational demon. Awon emi ipile ipile to ti gba kini to ti gba
8: akoko
6: akoko re sorry ko si ipile buburu ti oni emi to guide e awon emi ki de ku awon baba la baba yi ti ku emi oku
8: Jesus
6: be mi ba ku ni Jacob oni su ko fi oku ta rori kori angel to ngoke to nso ni bi ti Abraham ti rubo tele
8: yes sir
6: awon angel to n ba Abraham rubo Abraham ti ku ti pe I mo yodu awon angel yen si wa si bi rubo yen emi ki ku o ojo idajo ni won to gba idajo won be ni mo so fun yin so awon emi ti won ba fi ti ipile yin leyin to ba ni ipile yi o boya won baba yi ti ko yin lo waju orisa awon baba la baba yi won ti ko yin waju lo waju orisa won de ti jeje nibe sori mo se jeje yen eyin le ma ndale ni spiritual realm awon okuku ki dale be awon emi ki dale eniyan lo le dale ara won sugbon kan ta ba pe ni emi to cause unity won na niyan isokan emi ni bo ba yu aninu egbe okukun jo to ba ma jewo afi ko ya ti ni Jesu dada wa pa injo yen ni eh to ba ma ta se wa pa ni won ni fe ko fenu ara e so jade eyin eniyan le le that spirit realm o lo je pe meta lo je ni orun baba omo ati emi awon meta ta ye bibeli ni okan ni won won dale ara won ri ai dale ara won lo je ko le ma gba wo kuro ni ogun to ba daruko won be ni mo so fun yin so bi oluwa ti nbe ti agbara re nbe mo pa lase sinu aye re gbogbo emi to gbe opamo fun kan re to kan ati igbese to kan oluwa gba lowo won
8: lo amen
6: ka iwe oniwa sori ketese kini yan ki lo so na
8: olukuluku ohun
6: olukuluku ohun
8: ni akoko wa fun
6: ohun ni akoko wa fun
8: ati igba fun ise rere
6: ati igba fun ise rere
8: ise gbogbo labe orun
6: la gbogbo labe orun won bi ise rere je ki ma ka time yen fun enkokan akoko to ni lati mo Jesu wa
8: yes
6: to ba ti le miss time yen to fi Jesu le elu elu elu to gbo to darugbo olodum aje ko tori re life ko arugbo be mo so fun yin rira ti mo tra lati so fun eni bi pe sori to ba ye pe gba to dagba tan la siri to se wa tu ni Jesu to se wa ti asiri ogun aye e fun e sori pe time ti lo o ti lo so nitori die yi ten to ba fi Jesu lo en si gba wọ́n òun nìkan ni olùgbàlà bẹ́ẹ̀ni no religious leader can be compared with Jesus Christ èmi ò fẹ́ morúkọ tẹ́lẹ̀ má pé bẹ́ẹ̀ni àwa ti tọ́ ayé wo àti tọ́ ìgboro wo a rí pé kò dùn ni àgbàtà dẹnu Jésù ta rí pé òun ni iyọ̀ ayé àti ìmọ́lẹ̀ ayé nínú rẹ̀ gan ni ìyé wà ìyé rẹ̀ náà sì ni ìmọ́lẹ̀ aráyé bẹ́ẹ̀ni mo sọ fún yín gba Jésù lásìkò tí wọ́n fi lù ẹ́ àwọn ló ń ṣe ìṣègùn ló ń ṣe babaláwo ni ẹ́ òṣùgbọ́ ni àjẹ ni ẹ́ oṣó ilé ni ẹ́ èmèrè ni ẹ́ gba Jésù wá Jésù rí bẹ́ẹ̀ni mo sọ fún yín o si eyi ona mi na o si mo leyin e wa ri o la koko sa koko to ye ko baba fi koja o lewu o lewu so o gbogbo ninu aye ni igba ti akoko wa fun ati igba fun ise rere gbogbo ni abe orun
8: abe orun
6: bo ba fe fofi purpose laye koko wa imole laarin okuku aye ri o gbo ni atete ko se ni oro wo oro si wa pe lolorun lorun si ni oro na ma gbo ta ni oro ye Jesu
8: Jesu ni
6: oro na ni imole araye ma gbo sori saju e ladan gbogbo leyin e a ko si ohun kan ninu ohun ti adamo
8: yes sir
6: tu wa po lo si Genesis chapter 1 wa ri pe kini ya tete ko se olorun daarin ohun aye aye si wa ni juju aye si sokuku ma gba o sofo emi oluwa nra baba ko raye oluwa pe je ki imole ki o wa Jesu ni imole
8: yes sir
6: to ba fe wa olorun koko wa imole toju e bala lo to mo wi pe kini olorun ju orisa lo
8: Jesus Christ
6: olorun yen ni o gaju aye lo o gaju aye lo agbara ti oba ogoni o gaju aye lo akoko akoko niyan akoko keji ni agbara lati kini akoko lati wa agbara olorun ri ti a je ko rerin lasiko erin ti oni je ko ma sukun lasiko to e ko ma rerin
8: Jesus
6: oni lo be ni mo so fun yin sori leyin ti o ba mo Jesu tan bibeli wi pe eyin o gba agbara ni yin ti le gba ti emi mo ba bale yin wo bi leyin to ba mo Jesu oni di emi mo leyin emi mo tun di agbara
8: Jesus
6: so agbara yen le yen fi n gbe inu aye tori omo alade aye yi lo n ṣakoso aye o de gbodo ni ti to bi eni tin gbe inu e ti se Jesu ko gbe mi laye ohun ni ogudu be agbara to fohun ninu omo eda eniyan ti okukun fi wariri
8: yes sir
6: so oni lati gba agbara olorun agbara yi lo ma gba lo ma mu kikini ko gba nkan re pada lowo agbara to ju kini to ju awon to ju amba ba ati baba la re sinu igbeku aye wa tawo ni oya e mu eto mi fun mi eyin te gba tawo baba mi te gba tawo iya mi e fe to mi le mi lowo won bi won da ko ye o tori pe o ti gbe nkan to ju aye lo mi
8: Jesus
6: so iketa re o akoko lati se ise o gbodo ma su lasiko ise o lewu die ikari akoko lati so awon eniyan lati so awon eyan to ye ka you must study people around you ko to di ko bere si ka siri ele won lowo ko ma je pa won lo ma je iberi ogun aye e ti oni se mo
8: Jesus
6: ikaru ako the time to labor and time to rest akoko lati sai pa re ati akoko lati simi ikefa time to study mystery about your existence in the world and your future also san akoko lati se kini lati se wadi lori igbile re laye ati ojo ola re so gbogbo awon akoko yen lo wa ni kokan o wa gbodo missi akoko kan nu meteta ninu gbogbo ti mo kale fun rada ma missi akoko kan o loruko Jesu adara fun e
8: amen
6: now gbogbo awon akoko ti mo so ni pare yi wa wa wo se o ti missi time e se ki se akoko to ye ko kawe ko lo kawe
8: Jesus
6: akoko to ye ko study awon to wa lo da e se ki se pe akoko e lo nba won sere at the end of the day o ti tu ara ele won lowo won ti ba ti eje tan won ti lo akoko se akoko to e ko sise se ki se pe awon ore lo nsikiri be ni kini kokko mo laarin yoruba sa I'm telling you awon yoruba kan wa de pe te ba yo mo ibo te ra usa ohun lo je pe nsi te ba lo wo ise ton ka kirisi yoruba lo nse okara tele hausa ti gba lowo won te ba lo wo kisi yoruba o le se brick e kloru ko shoemaker mo
8: yes
6: awon abokilo nse nsi
8: be ni san
6: e so gbogbo yen won ti yonda gbogbo ise le so tori igberaka at won wa wa owo ojiji
8: be ni san
6: te ba wa lo wa froster to leju e ba yo ba nbe be mo so fun yin yawo e ba yo ba gidi nbe lo to awon tribe mi na nse but yo ba lo pa ju ma sa
8: be ni san
6: tori pe won sa fun ise e lo be lo wa awon ise owo nsi sa ko so mo ise mo ko se to fe ko ise mo tori won wa owo ojiji
8: be ni san
6: to e ko sise won ni sise won se die young wa ku ko itojo so ki ye ma bara ki ye le tete si mo akoko re to ba je pe ipile ti jagba pada lowo re mo de se le jagba ni number 1 ye o mo Jesu na toro won ni ipile o ni ipile ti ati fi lele ni enikedi ko le fi mi lele Jesu ni lo je be
8: yes sir
6: ati fi Jesu han iwo mo eniyan gba gege bi oluwa ti olugbala re ko ba le mu akoko to to fun lati dide adara fun eloruko Jesu
8: amen
6: gbogbo akoko ti ipile ti jagba mo lowo oluwa gba pada
8: amen
6: oni sofo
8: amen
6: iwa saye re loruko Jesu yo ni tumo re
8: amen
6: gbogbo falorun loki o
8: hallelujah
6: ni ola Wednesday pora a akori yen wi pe gbigba akoko wa pada lowo agbara ipile so ba wa pade wa ni number 35 Shoaibu Ilorin street or number 30 Salami Amel street sele aparadika sele bus stop pade wa nbe bankada koni church wa ba kan ti oke lo lawo lokada ba gbe debe ta se daruko address meji ni pe church ye yoji street meji ni a de dara fun eloruko Jesu
8: amen
6: oluwa tin be ola gbona ba wa pade a bere program ye ni agogo mejo gerege titi agogo meji la o ti pari sugbon ma fi akoko re sofo time lo ojo ori de sare ba wa pade lola wa ri anugba
8: amen
6: ba mi pe mi sori number yi lale yi mo so fun yi pe ogun eniyan ma sare da won lohun 0907070203 0917070203 0916185 6815 adara fun eloruko Jesu
4: mo dupa oluwa o wipe mo ni olati ma saba
5: ìwọ yóò sì wo ipò rẹ̀ wọn kì yóò sì símọ́ ni olúwa wí kí làwọn ohun tó ń dà ọ́ láàmú kí làwọn ohun tó sọ ayé rẹ dẹ́gẹ́rẹ́ mi tì tífẹ̀ olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ gbogbo ẹ̀ pátá ni kó wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀ tí wọ́n pè ní pòórá disappear nínú ìjọ great intercessory prayer ministry gbogbo ọjọ́ ẹtì friday nínú àdúrà ètò pòórá disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 olúgbẹ́dẹ́ street òrè lópé bus stop ẹgbẹ́dá lẹ́kọ̀ọ́ láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán bẹ́ẹ̀ ni sí ọjọ́ àìkú sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ sunday láago mẹ́fà àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà gbogbo ọjọ́rú wednesday lẹ́sùn ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 salami ahmed street àparádìjà ofiwa ibilorin street ìtèlè ọ̀tà ìpínlẹ̀ ogun láago mẹ́jọ sí méjìlá ọ̀sán ìsìn ọjọ́ àìkú sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ sunday láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán prophet olúṣọlá emmanuel ọ̀pálẹ́yẹ tí gbogbo ènìyàn mọ̀ sí àkọ́tì òkè lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà ẹ pé 0916185 6815 tàbí 0907709 0203 Jésù ń retí rẹ o.
0: From Lagos, this is
1: Jordan.
2: 5.5 FM. This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.
9: Prophet Peter Oladejo, glorious child, Lord Malo.
10: Wákàtí ìgbédìde pẹ̀lú wòlé Ọlọ́run alààyè Prophet Peter B. Oladejo glorious child. Wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ Ọlọ́run láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì. Wákàtí ìgbédìde wòlíì Peter B. Oladejo glorious child. Iṣẹ́ wo ni Ọlọ́run rẹ̀ yín sí wa lónìí?
11: Ọwọ́ ìgbédìde fẹ́ kan gbogbo ènìyàn kì í ṣe agbára.
10: Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀yà nínú ìjọ Christ Ambassadorial Prayer Ministry Incorporated, Ọlọ́run nínú ayé wòlíì Peter bí Oladejo glorious child tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o. Nínú àwọn ìpàdé májẹ̀mú gbogbo yẹn, gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́, ìpàdé májẹ̀mú yẹn. Ìgbédìde ọ̀pọ̀ àwọn tó ti máa ń farahàn ńbẹ̀ ni Jésù ti yí ìtàn wọn padà. Gbogbo ọjọ́ Friday kejì àti Friday tó bá parí oṣù Power Night yẹn sà. Ìwọ náà wà ní iṣẹ́ agbára tó máa ṣe. Lọ́jọ́ Sunday, aago méjì òwúrọ̀ ni sì àkọ́kọ́ sí mẹ́wàá. Second service, aago mẹ́wàá sí méjìlá nìyẹn. Come and see God in action under the anointing of God's general with the host, Prophet Peter B. Oladejo glorious child at Christ Ambassador Prayer Ministry Incorporated, number 27 Awoniyi Street, Aflute
12: Road. Jordan
10: Musa Lagos 0803344728 tàbí 0802976529 gbogbo ènìyàn ló máa

lára ogun tó mọ sọyàn di ẹdun arin lẹ láyé ó ní ogun tó ríbi farapamọ sí tẹ bá rí ẹni tó lọlẹ pátápátápátá tẹ bá rí ẹni tí ọ̀nà ò là mọ kẹ mọ wípé ogun ẹ ríbi farapamọ sí ó dẹ wà comfortable níbi tó farapamọ sí débi pé ẹni yẹn ò mọ bó ṣe fẹ jà èmi ti rí olówó tó padà di ẹdun arin lẹ torí ogun yẹn ríbi farapamọ sí nínú ọmọ ẹ kò dẹ mọ pé ọmọ tóun tọjú tóun torí ẹ sáré gan ológun òun mo rí ẹni tó jẹ wípé inú ìyá ẹ ológun ẹ farapamọ sí mo rí ẹni tó jẹ wípé inú ọjà tí wọn fi pọn dàgbà ológun farapamọ sí mo dẹ rí ẹni tó jẹ wípé inú ilé ẹ gangan nínú àwọn nǹkan tó kó sílé ológun farapamọ sí ogun tó bá farapamọ tó ríbi farapamọ sí ó ríbi àbò àti pọn ènìyàn lójú tẹ bá rí ẹni tó ń jìyà tẹ bá rí ẹni tó ń gbàdúrà tẹ bá rí ẹni tó ń dààmú tí ò bá rí ọ̀nà àbáyọ dàmí gbọ́ tó dẹ̀ jẹ́ pé ó ń gbàdúrà dàmí gbọ́ ogun ẹ̀ ríbi ìfarapamọ́ sí ni ogun tó bá ríbi ìfarapamọ́ sí iṣẹ́ o mo lè sọ bẹ́ẹ̀ fún ẹ pé ogun yẹn kì í ṣẹ́ ogun yẹn dẹ̀ máa ń le gan irú ẹni bẹ́ẹ̀ a máa sáré kò ní mọ ibi tó fẹ́ tọ̀rọ̀ bọ̀ ẹni yẹn a máa rò bóyá ọkọ òun ló ń ṣeun nígbà tí ó mọ̀ wípé odidi agbára kan ló farapamọ́ síbẹ̀ mo ń bá ẹnìkan gbàdúrà bá a ti ń gbàdúrà tó bá ti ń bá mi gbàdúrà ní gbogbo ìgbà a máa ní dáàdì ọkọ mi ló wà nídìí ọ̀rọ̀ mi bàbá àwọn ọmọ mi ló ṣe mi ní ọjọ́ tí ọlọ́run máa tú àṣírí ogun yẹn pé ogun ìdílé gangan tó ba ayé ìyá ìjẹ́ òun náà ló tún wọ̀ sínú ọkọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń lò ẹgbọ́ eléyìí sà ọjọ́ tí pétérù bẹ̀rẹ̀ sí ń bá jésù wí jésù òun bá pétérù wí sátánì ló bá wí mo bá ogun tó wọlé sí ọ lára tó dúró tó farapamọ́ síbì kan mo bá wí nísìnyí kó fò jáde lára ẹ̀ lórúkọ jésù kalẹ ẹkú àtàárọ ẹkú àkókò yìí orúkọ jésù olùgbàlà ó ń wọlé lọsùn ọwọ ọlọrun yóò wà lórí ayé rẹ àbò jésù yóò dájú lórí ayé rẹ májẹmú olúwa yóò pa ọmọ àánú ọlọrun yóò wà lórí ayé rẹ gbogbo ipá àti agbára tó dì ẹmú tó lòun ní jéèyàn kí agbára ọlọrun kó tu láyé rẹ májẹmú tó mọ ń ba ènìyàn lórúkọ jẹ tó mọ ń bá àyàn láyé jẹ olúwa kó fà á ya oríra tí mọ ń fi àdúrà sí ọ wọlé lọsùn lálálẹ náà ní túbọ gbàdúrà ló sọ wípé ewu ni bógun bá ríbi farapamọ́ sínú ayé rẹ ewu ni bí ọ̀tá bá ríbi sá sí nínú ìrìn àjò rẹ ewu ni bí ọ̀tá bá farapamọ́ tó ò dẹ̀ wá káàkiri tó ò dẹ̀ rí ìmọ́lẹ̀ ibi tó farapamọ́ sí ewu ńlá ni o bó bá rí ẹni tó ń tọrọ jẹ má rò wípé iṣẹ́ kọ́ ni ò mọ́ ṣe ogun tó farasin ò ló ń jà bó bá rí ẹni tó jẹ́ pé àdágbé àdáfà ní ìrìn àjò ẹ gbogbo bó ṣe sáré tó gbogbo bó ti gbìyànjú tó kò rẹni bá rìnrìn àjò ẹ ogun ríbi farapamọ́ sí láti jáni o bẹ́ẹ̀ bá rí ẹni tó jẹ́ wípé ó ti gbàdúrà títí kó bímọ láyé kò bá wọn bímọ ogun ló ráyè farapamọ́ síbì kan ogun tó farapamọ́ yẹn lèmi àti ẹ fẹ́ jọ fi gbàdúrà ibi ogun farapamọ́ sí fún ọ yẹn olúwa kó tú àṣírí ẹ gbọ́ mi dáadáa gbogbo bá farapamọ́ lórí ọmọ wà á gbàgbà ti àdúrà gbogbo bá farapamọ́ lórí iṣẹ́ wà á gbàdúrà bí ẹni tí ó gbàdúrà gbà àti ẹni tó ń gbàdúrà àti ẹni tí ó gbàdúrà àti ẹni tí ogun ẹ̀ ríbi farapamọ́ sí bíi pé bákan làwọn méjèèjì ogun tó bá ráyè farapamọ́ kì í máa ṣẹ́ bọ̀rọ̀ mo bèrè fún ìmọ́lẹ̀ ọ̀run láti òkè wá ìmọ́lẹ̀ tó ní agbára kó tàn sínú ayé rẹ̀ tó olúwa kó tàn mọ́lẹ̀ sí ọ mo dẹ̀ ti ń sọ fún ọ pé ọlọ́run kì í fi wá sínú òkòkò rárá àfi tí a bá ní ìfọ́jú ọkàn bẹ́ẹ̀ni sà bí ọ̀tá bá fẹ́ dáàyàn lógun ohun àkọ́kọ́ tó kọ́kọ́ máa ṣe fún ènìyàn òun ni kó kọ́kọ́ fún ọ̀yàn lójú kí ni bíbélì ń pè ní ìfọ́jú ọkàn òun ni pé kéèyàn má ríbi tí ọ̀tá farapamọ́ sí kéèyàn máa wo ènìyàn máa gbọ́ ni mo fẹ́ sọ fún ọ bóyá ọkọ ẹ ń ba ìjà tó o bá lè rí ọkọ ẹ bí ọ̀tá ẹ a jẹ́ pé ìfọ́jú ọkàn ń ba ìjà bóyá ọ̀rẹ́ kan ń ba ìjà tó o bá lè rí ọ̀rẹ́ bí ọ̀tá ẹ a jẹ́ pé ìfọ́jú ọkàn ń ba ìjà ọwọ́ ìtọ́jú tó wọnú iṣẹ́ rẹ
o jade owo iponju to wonu aso to nwo o jade ibo ni iponju sapamo si fun o to fi faye ni olara o na la fi gbadura ni ojo Friday ibo ni fonju parapamo si ibi ti iponju re parapamo si ye ibe la fe wa jade mami ikankan sapamo si biko olodun fi pa o ki se pe olorun ko le ba ise that's why lo fi so pe kepe mi koko adua niye kepe mi emi o si da olorun ohun to tele ni pe emi o fi ohun lati alagbara ti iwo ko mo emi o fi won so ori ogun to se aje pasiri e tu niye sa pasiri ogun ba ti tu o pari niye yoruba na ti e gbagbo wi pe olorun ba ti for time ni won ni o le panimo ojo ti olorun ba ti tu asiri ota e ogun se niye pariwo so pe olorun tu asiri ogun to nja mi tu asiri ogun to nja mi e gbo eleyi sa mo n gbadua oluwa mo fe bo ninu iya oluwa wi pe ise ko lo ma mu e bo ninu iya be ni awon iya na sise won bo ninu iya sugbon iwo ni ko wa asiriri oluwa imbo ni ma gba ti ma fi dide bo mi sa agbara ogun o ni asiri gbogbo nkan to wa laye yi agbara won in asiri ni won ni asiri bo ba ri olorun olorun ni asiri ogbo oluwa wi pe asiri oluwa wa pelu awon to beru eye ni pe olorun ma n toju asiri e sowo awon to ba beru e be ni sa be la gbe eni to joko ni bi kokko gago iye ni pe olorun ti nu bi kokko to ma n joko ti e na si o olorun ni asiri Jesu ni asiri aseyori ni asiri be na logun ni asiri to ba tu si olowo o le bo lowo e asiri ogun re ko tu asiri ogun ye ko tu asiri ogun ye ko tu asiri ogun to ja o ye ko tu ogun to so da lai mo se ye asiri e ko tu ogun to so de eni ti o ma du agba ye asiri e ko tu ogun to so me dida kuda asiri e ko tu ogun to so ko edota e asiri e ko tu ogun to so se edota e asiri e ko

Jesus tutu gbogbo agbara to lo ma ba layo je gbogbo agbara to lo ma ba share je agbara olorun yo paru lele keji mo tun so fun o pe ina omo yato o mo de so fun won awa ta jo ngbadua laaro mo so fun o pe ina omo yato sira wo eni wo pomo mo lowo ina omo ni eni ti omo e kawe ti korise won fi na omo jo bẹẹni ohun kóhun tó bá ti lè bà ọ nínú jẹ lórí ọmọ iná ọmọ ni táǹdù la fi ń gbàdúrà lé lórí bẹẹni ó di iṣẹ mẹta tí mo fún ẹ báyìí handkerchief fún àwọn tó fẹ sọfọ lórí ẹ à ń bọ lórí wọn láàárọ ńlá bẹẹni aago márùn àbọ sí aago méje àbọ ó la fi ń gbàdúrà láàárọ ọjọ wednesday àkọkọ nìyẹn bó o bá wá lè wá wá join mi lórí facebook tó o bá lè join mi wá join mi nínú àdúrà yẹn wọn náà tẹlẹ ẹ mọ jẹ sọ sọfọ lóṣù keje ẹ mọ jẹ sọfọ lórí ọmọ ṣùgbọn gbogbo ẹyin tá ẹ ní ọmọ tí ò dùn nínú gbogbo ẹyin tá ẹ ní ọmọ tó ń bà nínú jẹ ẹ kọrúkọ wọn sínú akáàtì ẹ bẹ àwọn èèyàn kan báyìí kọrúkọ sínú akáàtì ẹ wá bu epo lé lórí ẹ wàá mọ ní kan báyìí kasa wá fọtí lé lórí àbíkẹ́ yìí náà kasa wá fọtí lé lórí iṣẹ́ ọkọ ìmúnú ẹ̀dùn kasa wá fọtí lé lórí olúwa máa jí dìde bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ẹ̀yin abíyamọ tí wọ́n gbọ́dọ̀ fi náà ọmọ jó káńdù kan la fi ń gbàdúrà káńdù yẹn dẹ̀ máa gbé wa dé chọ́ọ̀ lọ́jọ́ Friday olúwa iná ọmọ tí ayé fi ń jó mi iná tá a fi ń jó mi lórí Saheed olúwa ká iná tá a fi ń jó mi lórí Káyọ̀dé olúwa ká wá máa dárúkọ àwọn ọmọ ẹ lálálẹ́ wá máa tán wá rí pé bó ṣe paná yẹn òun náà ni okun yẹn wọlé wá láyọ̀ lórí ọmọ wá jẹun ọmọ wá bá ìjó lórí ọmọ gbogbo ayé máa rí ọ lórí ọmọ gbogbo ọ̀nà pátápátá ó ní ọ̀nà ọlọ́run máa fi lànà fún ẹ lórí ọmọ orúkọ tó kọ sórí handkerchief yẹn wá kọrúkọ gbogbo wọn ó mú pàtẹ́mi ní ọjọ́ Friday àjọ ń gbàdúrà olúwa fọ́kọ́sí ikú lórí àwọn ènìyàn mi gbogbo wàá mú káńdù ẹ̀ náà gbogbo ọmọ tí ò múnú ẹ̀ dùn gbogbo ọmọ tí ò mú ọkàn balẹ̀ gbogbo ọmọ tí ò jẹ́ kó láyọ̀ gbogbo ọmọ tó ti jìyà lé lórí àgbàlagbà ni ọ́ a lè fi gbàdúrà olúwa yí ìdànù mo sọ fún ọ láàárọ̀ àná pé iná ọmọ ó lè jẹ́ kọ́mọ kú mọ̀yàn lọ́wọ́ ọmọ lè má kú lọ́yàn lọ́wọ́ kọ́ pa ọmọ yẹn lápasáyé iná ọmọ ni sà ọmọ yẹn lè má kú lákùsáyé kó jẹ́ pé kò rí ààyè tí ẹ lù iná ọmọ ni sà ọmọ yẹn lè wà láyé ó dàbí pé kò gbẹgbẹ́ pé iná ọmọ ni sà ọmọ yẹn lè wà láyé ó jẹ́ pé ẹgbẹ́ tó ń kò múnú ẹ̀dùn iná ọmọ ni sà wọ́n fi jó ẹ ni sà ṣe ló yẹ kó fi iná ọmọ ríran kò yẹ kó fi iná ọmọ jó ẹ kò yẹ kó fi da ẹ lóró bá ń fi iná tó yẹ

ẹ fi májẹ̀mú sí ọ̀run oṣù keje lórí ayé yìí, ọ̀run oṣù keje sí lórí ayé mi. Bàbá wá gbọ́ ohun tí Olúwa sọ pé kí n sọ fún gbogbo ènìyàn lálẹ́ yìí. Olúwa ló pa láṣẹ fún mi kí n sọ fún gbogbo ènìyàn.

àwọn oṣù keje sí lórí ayé mi ṣe bí mo ti máa ń sọ ṣe bí ẹni tó gba ọlọ́run gbọ́ ṣe bí ẹni tó mọ̀ pé ọjọ́ ọ̀la mi ń da ọrún oṣù keje sí lórí àwọn ọmọ mi ọrún oṣù keje sí lórí ilé mi ọrún ìrànlọ́wọ́ sí lórí ilé mi jẹ́ kí òjò ìbùkún kó rọ̀ lé mi lórí ní oṣù keje fi sínú àkáǹtì tí mo máa ń pè fún ẹ 61 42 08 38 72 61 42 08 38 72 Jump in last time 61 42 08 38 72 Obey Daniel Olufemi come on lafe go back baby 070 29 30 57 28 070 14 33 81 11 tàbí 080 286 122 38 080 28 61 22 38 I'm

0: orílẹ̀-èdè yóò tó kórajọpọ̀ lórí òkè òkun àṣejì rẹ̀ mbàdàn. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Oru àṣírí pẹ̀lú Crossover Night June Edition. Látọjọ́ Sunday 28, Monday 29 àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn la kórí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ̀ máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ pẹ̀lẹ́ rí ọtún. A fẹ́ mú ìwọ kúrò nípele ìyàgàn. Kọjá lọ sí ìpele àníkù àti àníṣẹ́kù. Àṣírí owó tó ń jà ọ́ máa tú. Gbogbo ẹ̀ lórí òkè òkun àṣejì rẹ̀ mbàdàn. Lọ́jọ́ Sunday 28, Monday 29 àti Tuesday 30th June. Ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run nínú ọ̀rọ̀ àtòrí ló mọ̀. Wòlíì Àsọ̀rọ̀ Ṣẹ́ni, Prọfẹ̀sà Adébáyò Ojú Ọ̀tọ́rìtì, Wọ́ọ̀mà Súre, wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀, mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, àṣejì rẹ̀ ni ẹ máa bọ̀ lájú papọ̀ kápọ́lá. Orí òkè òkun lẹ nígẹ̀. Kó o tó wọnú oṣù keje ni. Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí. Mo jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ yìí ni. Mo jẹ́ ọmọ ìjọ yìí lórí afẹ́fẹ́. Orúkọ mi ni Ṣẹ́gun Adéyẹmọ láti Mọ̀dáẹ́kẹ́. So ó ṣẹlẹ̀ pé mo ra ilẹ̀ kan nínú oṣù kẹwàá ọdún tó lọ. Mo kọ́ lóṣù kẹwàá yẹn. Mo parí ẹ̀ lóṣù kẹwàá yẹn. Mo kó ọbẹ̀ lóṣù kẹwàá yẹn. Níparí oṣù kẹwàá. Ilé dádì mi. Wọ́n ṣe foundation wọ́n ṣe wọn ò kọ́ lọ. Mo lọ kọ́ mo parí ẹ̀. Àná kó ọbẹ̀ lóṣù kejìlá.
2: Ọ̀rọ̀ yìí ti dé didi.